0: every day is another chance to do it all over again.
1: Give the best of starts on the Break of Dawn, 32 FM, 94.9.
2: My head's so far away.
1: Mornings are for dreamers.
2: I'm a dreamer, yes, I'm a dreamer.
3: Oh.
1: The Break of Dawn for champions.
4: Champion, champion, champion, champion.
1: On 32 FM, 94.9.
5: Ojúmọ́ òní tún mọ́, ọ̀yẹ́ àláfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹ̀yìn láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ, 32 FM ni wọ́n ń gbọ́, 94.9, ọjọ́ ayọ̀ lónìí.
6: 32 FM 94.9, Laughter House, Orí-òkè Tété Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
7: Ganiyu, Ganu Wabi, Ganu Wabi, Jajo, Ganu si 32 FM. Amon ton lo ni goro, atipe, katon re re a itakiti.
6: 32 FM 94.9, Laughter House, Orí-òkè Tété Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
8: Ile ni mo wa, mo fo ki Olorun se ti oba.
9: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba. Nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
10: gbàrà mi fún mi.
9: Special Mega Crusade, ọjọ́ 12 sí ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2026. Nínú àjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìnkéyìí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan
10: tá a pè ní gbàrà mi fún mi
9: pẹ̀lú bàbá àti màmá. Ṣe bí ọba, ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ́yìn o.

0: agbára di ọ̀tún káàdì èmi náà ti lẹ́rìí o mo lẹ́rìí dájú torí pé àwọn gbogbo àwọn àpẹẹrẹ ìgbàgbọ́ tí a máa ń lò mo rí ọwọ́ olúwa mo lẹ́rìí ọwọ́ ìyanu ọlọ́run lórí ayé àwọn ọmọ mi náà ti gbogbo ìdílé mi ìgbà aládùá lórúkọ jésù dájú mi ò tó gbàdúrà fún yín olúwa máa bá mi tẹ iṣẹ́ ìránṣẹ́ síwájú lórúkọ jésù mo lo àpẹẹrẹ ìgbàgbọ́ yín fún ọmọ mi àkọ́bí mi torí pé tí wọ́n bá ti di àsìkò ní òjò báyìí kò ń ṣiṣẹ́ ní ṣọ́ọ̀bù wọn pápá pé kó jáde kọ lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ kó jókòó ìgbà míì àránṣẹ́ sí mi lálẹ́ àbí kó pè mí lórí fóònù pé bí ìjọ tí ń bá dáná lálẹ́ kí n dá inú oúnjẹ ti tòun náà mọ́ ìgbà míì dẹ̀ ni tí mo máa ń jáde lọ láàárọ̀ á pè mí á ní kí n bóun wá bó jẹ́ 1000 kó mo fi sápò á kàn sá lọ sí ṣọ́ọ̀bù kalẹ̀ náà la jókòó sí ṣọ́ọ̀bù láti nǹkan bí inú oṣù kẹfà oṣù keje títí di inú oṣù kẹjọ kò sí nǹkan kan bí ó jẹ́ pé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ máa fún ní owó tí ò fi jẹun so ìgbà tẹ bá gbé iṣẹ́ ti iyọ̀ yẹn jáde ìgbà tẹ dá wá 1000 ní ìjọsí mo wá 1000 yẹn mo gbàdúrà sí mo sọ kó sọ́lọ̀hún mo lọ fi mo ní kó fún mi lákàtì nàbà ó fún mi mo lọ fi 1000 sí màkàǹtì ìdẹ ní ká gbàdúrà sí 1000 ká fi sákàǹtì mo fi sákàǹtì rẹ èmi náà fi sákàǹtì mi so ìgbà tí aṣàtọrin ti to níyọ mo lo iṣẹ iyọ yẹn náà fún ìgbà tí mo lo iṣẹ iyọ yẹn fún mo fún létí ẹni ká ka sáàmù sí kọ fi fọ ọwọ́ láàárọ̀ kùtùkà tó bá ẹnì kankan sọ mo fún níyẹn ní ìtẹ́ni ká dà sómi náà pé kọkọjú sí ibi tí òrùn ti ràn kí èèyàn fi rẹ̀ kéèyàn gbàdúrà fún ìṣẹ́gun mo kọ níyẹn náà mo kọ lọ ṣe so inú mi ṣáàdùn mo láyọ̀ lórí èsì tí mo gbọ́ lẹ́nu rẹ̀ lánàá tó ní mọ̀mọ́ mi ní inú ọ̀sẹ̀ tí àlùtàn yìí tó yẹ pé mi ṣẹ̀ṣẹ̀ jẹ sunday yẹn wá ń jíṣẹ́ fún mi lánàá yẹn pé òun mọ̀ rí ìyanu ọlọ́run pé iṣẹ́ tí òun ò tiẹ̀ mọ ó ní ọ̀nà àrà ọ̀nà ìyanu lọ́lọ́run tiẹ̀ fi kí n gẹ̀ẹ́sì yẹn tí òun rí jọ mo lè lò lórí jọ ọ̀sà sọ fún mi ní ó ní mo ní òkè ó ti dá báwọn mo ní ọlọ́run ṣe bí ó bá ti ṣe náà ni ẹ̀pọ́n láwa náà dúpẹ́ tó ó yẹ káwa náà lè sọ èrí mo ní ọyá mo ṣe ní ọyá fi báyìí lèmi lọ́wọ́ fún mi báyìí mo já ìwé mo kọ àkáǹtì nọmba bàbá ṣe bí ọba mo kọ fún tó bá ti fẹ́ jáde láàárọ̀ mo gbàdúrà pé bàbá ṣe bí ọba ọpọ́ ọlọ́run ṣe bí ọba mo tó ń jáde lọ láàárọ̀ yìí ẹ jẹ́ kí n rí àánú gbà ọ̀rọ̀ mi kọ dayọ̀ kí inú mi kó dùn kí n rí tájé ṣe ìwọ gbàdúrà sọlọ́run bẹ́ẹ̀ wá rí pọ́ ọlọ́run gbàdúrà ó ṣáà ti dàkọ̀ bàbá ṣe bí ọba tó bá ti jáde lọ láàárọ̀ á ní ẹ̀yìn àti bàbá yẹn ṣàmú mi bẹ́ẹ̀ ni tó ti sàká ó ti sanlẹ̀ má jẹ̀mú yẹn mo tó ti pèlé ni mo ti bí léèrè tó ti san owó tí mo ní kó san lánàá tó ìdí nìyẹn tí mo ṣe ní kí mi náà sọ ẹ̀rí pètò olúwa ti ṣe o èmi náà lẹ́rìí o orúkọ jésù pé bàbá bá mi tẹ iṣẹ́ rẹ̀ síwájú.
1: Mo pàṣẹ lórúkọ jésù ti nasareti ìgbèkùn asọ́nídẹ̀rù ẹ̀yìn tí ayé jù ọ́ sí tipẹ́tipẹ́ lórúkọ jésù oyà jáde wá gbogbo ìgbèkùn tí ẹja yóò pé èèyàn lórúkọ jésù mo pàṣẹ fún ọ oyà jáde wá ìgbèkùn kò ń jẹ́ kéèyàn ó lọ ìgbèkùn máa ń sọ̀yàn dẹni lásán ni gbogbo tó bá rí mi gbọ́ ní orúkọ jésù ti nasareti ní ọ̀nà kò dọ̀la ìgbèkùn tó wà yẹn lórúkọ jésù ó yẹ jáde wá.

0: to sit away than the day. Professor, I'm Adebayo, you are charity. Well, my female, if the Lord is a less, I am going to go. This young man, you must say that the Korean and Yarrow, but
1: you are. Dua, you. Timobati ni information to se pataki mi o kin fe lo interpreter se ri pade awon okunrin Thursday Friday emi fe ki gbogbo okunrin ti o ti e ti wari kan wa da agbara dua o awon to n doubt pe solomo n gbe yan dide e je kan wa eleyi awon ti won ti gbadua ri ti won ni o si esi e je kan wa eleyi lagbara Christi e ma so eri o momo ye adua ti ati gba lori pade momo ye igbese woli ta ti gbe lori awon eyan to nbo momo ma jemu ti oluwa ba mi da lori pade awon okunrin so 150,000 men ti oluwa so yen gbudo pe lo je ko ma gbo mi bayi mi de fe ko deja tori oluwa so ko n fe so awon okunrin dankan mi mo gbe to gba mi mo bi to ti gba ogbe yen mi me ni to fi owo dudu kan ayan me mi me ni se ika si ayan mo re to gbe waye sugba o deru pada fe leru original ogo re ma form o gbodo ba won seru bi okunrin eya re ko aro yi o ni pade Tuesday o ti mo pe woli yi gbodo wa nbe e ti ori orogba last week e ori gba leni ise woli pataki loluwa ni ka se leni ogoya form el sin the testimony loruko Jesu ma pade yin ni church ni fagba laarun
2: e kale sa e kale oruko mi ni dabapo adewu mi odende mo je omo ijo ori afefe ti mo de ti wa si ori oke ugo bi e meta mo ni testimony ti mo fe share lóòótọ́ mo ti ṣí ẹ yọkan rí ní orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo kọ̀kan wá ní october kí n tó wá wá sí ẹlẹ́ẹ̀kejì ní january lẹ́yìn tí mo wá ní october mo ṣí ẹ testimony ẹ nígbà tí mo wá fún program àwọn ọkùnrin tá a ṣe ní january àbí february ní ọjọ́ àbí january ni wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olóòkè òkú àti ọlọ́run bàbá mi professor ojú authority wọ́n dúpẹ́ pé gẹ́gẹ́ bí mo ti ṣe sí ẹ̀ testimony yẹn ní orí òkè òkú nígbà program àwọn ọkùnrin tá a ṣe ní january mo ti wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé ní ìparí program yẹn oore akọlùkọgbà lọ́dọ̀ ń ṣe fún mi nínú ọdún yìí ni mo pé ọmọ 50 years tó jẹjẹ wípé láyé mi ni ò ra mọ́tò yìí mo ṣiṣẹ́ débi pé kéèyàn ra mọ́tò ṣùgbọ́n mi ò yíra ńṣe ló dàbí àsàsí àbúrò ìgbìmọ̀ ó sì jẹ wípé gbogbo àwọn àbúrò gbogbo àwọn ẹ̀gbọ́n mi náà ti lo mọ́tò láyé wọn nínú iṣẹ́ tí wọ́n ṣe wọ́n á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ṣe parí prógráàmù yẹn tí mo délù ẹ̀kọ́ owó tí mi ò gbà rí sínú àkáǹtì mi torí mo máa ń fetí gbọ́ ni owó tí mi ò gbà rí ọlọ́run kọ́kọ́ ṣe fún mi ọlọ́run tó wà ra mọ́tò fún mi kò tó wà ra mọ́tò lásán jeep ló rà fún mi tó gidi tó gbọ́ ta jeep wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó tún gbalé fún wa a tún kúrò nílé tá à ń gbé tá à ń láìkì tẹ́lẹ̀ a tún kó sí mi ilé mi ọlọ́run dẹ̀ sí dá má jẹ̀mú rẹ̀ fún mi wípé òun tún máa ra lé fún mi nínú ọdún yìí mo wà dúpẹ́ lọ́wọ́ olórí ìkòkò mo dúpẹ́ mo tọpẹ́ dá mo dúpẹ́ o ẹwọ jésù kristi lọ́wọ́ ọlọ́run bàbá mi professor ojú authority mo mọ̀ pé ó tún ṣe kù síbẹ̀ náà ni ìdí ọpẹ́ mi títí láéláé ni lọ́dọ̀ rẹ mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo ti mú àwọn ẹ̀jẹ̀ mi kan sàn mo ti tún máa mú àwọn ẹ̀jẹ̀ mi kan mo máa mú wọn ṣe o ẹ ṣe o mo dúpẹ́ o thank you sir.
1: Gbogbo tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àṣẹ olódùmarè.

0: Ibadan ọdún gbègbègbè ni.
1: Èmi wò ń dún tá
0: a dúró lọ́wọ́ ọdún ọdún gbègbègbè.
1: Ibo ọbọ̀ gbòòrò tọ́tọ̀ ẹ̀sẹ̀ wá
0: kọ́ mi. Mo rí pọ̀ sí ń dún lọ́wọ́ ni.
1: Bí spíkà, òtìdá ẹni ebí bá ti ń pa báà náà bí ó ti dún.
0: Má tán mi.
1: Ìwọ òtìdá.
0: Ilé pípẹ́ gbọ́ wá sí.
1: Yóò dáa fún yín gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa. Gbogbo ẹ̀yí tẹ̀ ń ṣàánú wa. Àánú ò ní wọ́n yín. Gbogbo ẹ̀yí tẹ̀ nífẹ̀ẹ́ wa. Olódùmarè ó nífẹ̀ẹ́ yín. Yóò nífẹ̀ẹ́ yín ti ṣe ẹ̀yìn ti ṣe ẹ̀yìn tayọ̀ yín náà ni. Gbogbo ẹni tí ń retí ayọ̀ láàárọ̀ yìí ẹ gba lẹ́tà ayọ̀. Ẹ yóò sì ti gba lẹ́tà ayọ̀. Ìbànújẹ́ ò ní wọnú ọ̀rọ̀ gbogbo wa. Ẹ jẹ́ ká lukú ṣe gbogbo níwọ̀ntúnwọ̀nsì káràntí ẹsẹ̀ mẹ́fà ká sì má gbàgbé pé gbogbo orí kọ́ ni ó sunú
0: kú sí. Àmì ò gbẹ́lẹ̀ mi lọ lójú
1: mi rẹ́ lómi ẹ̀ lómi ò jóná mọ́lé. Àmọ́ lápá bó ti wá wù kó rí ẹja tó kọ wá ṣe nítorí pé bí èèyàn bá kú ó ṣe ṣe kéèyàn tán ojú ayé ẹlòmíì lọ mo sì ti máa sọ fún pé kò tó kọ bàbá wọn. Ifá lálẹ́ àná ibi tí inú ẹnìkan títí ń dùn fúnra rẹ̀ ó ń gbìyànjú láti sá fáwọn ọlọ́pàá ní kòríta jí alẹ̀ ń bẹ̀rù láì lé èèyàn ó nìkan ni ó sì lọ rèé kọlu kíní bí ìbìrìkìtì tí ń bẹ níwájú kòkó àwùsí tí ń bẹ lójú títí bẹ́ẹ̀ mọ́tò yẹn sì gbókìtì tó dojú délẹ̀ káwọn èèyàn tó máa wá tí
0: wọ́n sá fọlọ́pàá
1: ẹ̀jẹ̀ àṣejẹ́jẹ́ ayọ̀lá kéréyọ̀ tó fi kan tán ní ṣìyọ̀ 32FM ré 94.9 kọ̀ni tí a ti ń dẹ́rìn pò ṣonú ẹ̀ka àárọ̀ ẹ̀ka àbọ̀ sọ ìròyìn bàbá fẹ́ndọ̀ olúbi ń pé fàtúyè lóko mi o tààrí mọ́mọ́ jẹ́ lé ọ̀sẹ̀ lọ. Èmi ni
0: Kúnlé Fani Ifeanyi TV kọ̀mpútà Adáfa òní yóò dùn fún ọ ní lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún ọ̀rọ̀ owó ọmọ ogun ni kò ní dagun lágbára ọlọ́run mẹ́sàn-án bẹ̀ yóò sùn wá sówó mẹ́fà bẹ̀ ẹ̀yẹ ẹ̀fà lé ẹ̀fà kan tẹ̀rú kọ́ ẹgbàá lé lóko ni ẹgbàá bẹ̀ onígbàrá owó tí a dànù oko bẹ̀ wà ní kó wa lérò lọ ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i ìkànnì 32FM lẹ́ ń gbọ́ 94.9
1: ìtúpalẹ̀ àwọn ìwé ìròyìn olójoojúmọ́ lẹ́wà tó bóde láàárọ̀ tòní ẹjẹ́ àtújọ́ka bó ti ń ṣẹlẹ̀ jákèjádò àgbáyé náà lẹ́ẹ̀mọ́ gbọ́n àmọ́ ẹnìṣó lójú òpó ayélujára at 32FM 949 fẹ̀yìn ẹ̀ kẹ́ẹ̀jẹ́ àjọ́ka kẹ́ẹ̀kọ́ àwílé yín kẹ́ẹ̀sì bá wa ṣalábàápìn ẹ̀ láìkí wa kẹ́ẹ̀ fọ́lọ́ wa o ẹ̀ chèmchèm bí ojú ọ̀nà mo lórí ọ̀fẹ́ sí ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ yìí.
0: Ìwé ìròyìn The Punch wà lọ́wọ́ mi.
1: Bákan náà ni ìwé ìròyìn Vangard náà jáde síta.
0: The Guardian Daily Post tún wà lọ́wọ́ mi.
1: Kò sí ọ̀nù bẹ́ẹ̀ náà ni ìwé ìròyìn Daily Sun. Ká máa ka àwọn ìròyìn ọ̀hún bí wọ́n ti kọ́ òun náà rèé. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn èyí tó tóbi jù lọ níbẹ̀ ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ìgbáradì fún ètò òdìbò gbogbogbò lọ́dún 2027 àjọ elétò òdìbò lómìnira lẹ́wà wọ́n ti kọ̀ròyìn síta o wọ́n ní ẹ mọ́ wa kì í mọ́ finalist final answer wọ́n ní nítorí pé orúkọ èyí tá a lè pè ní àpèkágbá wọ́n ní wọ́n ti kéde wọn síta wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn the senator of the senator and the senator tí àpapọ̀ wọn ti ń lọ bíi 52 senator ti hàn pé wọ́n ń sin ìlú lọ́lọ́ báyìí ó ṣeé ṣe o kẹ́ ẹ mọ́ padà rí wọn bí wọ́n ti kọ̀ròyìn òun náà rèé Nigerian Tribune ńlọgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ńbẹ lójú ìwé 18.
0: ẹnìkan ẹ jẹ́ kí lè ọ̀fẹ́. tọ́ nínú ìwé ìròyìn The Punch èyí tó jáde lára ìròyìn kan wà ń bẹ̀ níbi tí wọ́n ti ní wípé ẹ wo awífúnni kó tó dání agbájakádi ni àti pé bí ogun ò bá jàlú ọ̀rọ̀ ní ọ̀tẹ́lẹ̀ bí ló bá sì dùnú ọ̀rọ̀ náà ni ẹ wá gbọ́rọ̀ báyìí ó kalẹ̀ bá palẹ̀ mọ́ dáadáa káwọn bá fi ìjàmbá ṣe àwòtá bá fẹ́ pa ikùn wọ́n ní pé àwọn agbésùmọ̀mí àwọn tó ń tún wọn fo àti àwọn kan ni wọn ń dọdẹ àwọn iléèwé tí wọn fẹ ṣe àwọn iléèwé nísùtà gẹgẹ bí àtẹlẹdẹ èyí ti iléeṣẹ ọlọpàá tí wọn fi síta tí wọn sì ní pé kí àwọn tọrọ kàn kí wọn jọ ojú lọ lákàfin sọrí bẹẹ náà ni wọn ní pé iléeṣẹ ọlọpàá iléeṣẹ ọmọ ogun orílẹèdè yìí àwọn náà ti wà ní kíkẹ bí ìbọn nítorí pé ẹni tó bá láàánú sùn ọnú ọmọ ní fi ojú gba ọrùn bẹẹ ni wọn ni pé wọn ń dọdẹ àwọn ìgbésẹ bí àwọn kan bí wọn ṣe ń fi ẹyìn pan àwọn ìjọ olóró pàápàá jùlọ ní ìpínlẹ plateau ìpínlẹ katsina tí wọn sì ní pé iléeṣẹ àjọ abáre ní làbòlú wọn ti fi àwọn ikọ wọn ránṣẹ sọwọ sí àwọn ilé ẹkọ ki won joyoju la lato fi so ribe ki won si gbarode bi gba ti aje ba nso ile eledumare ile ise eleto abo lobile de wa Nigeria won ni ewo ise ri awon na nto pinpin moju to bi nkan se lo bakan na ni aje tun pin naptan won ro awon ti oro kan papa julo ni awon ile eko to je po se se ki nkan ewo nbe kan ki eto abi o se fi agan pe ki won si wa ni titi pana won be ni oju iwe keji iwe iroyin the punch to jade laaro yi
1: loju iwe kedogun iwe iroyin Nigerian Tribune oro lori ati gbominira daduro se joba iyun leka ti ibile won wi pe egbe osise labia brother NLC lorilede wa Nigeria ti noge won ni won na ka ko to si joba apapo orilede Nigeria pe e bo le ku ndi idire mode ni edekun ati mo gbe wa mora ta wa na ni omo na eyi to je wi pe bi eran ba se le fi sofun ti o si dolupo ora won le ri idajo ti ile ejo to gaju lo lorilede Nigeria to gbe kale won ni ijoba apapo le Nigeria esin to wo oselu bo won isin ampo gesi re iroyin be ni tagbangba Nigerian to be ne kunrere re nbe loju weke dogun
0: to ni bayi na won ni orilede wa Nigeria igbese e ba se nra awon ija ogun wole lati le okere omo ti fufere ni si da 84% bayi 104% gege bi won so won ni apapo wo on lo sin lo bi billion 85 naira 50 billion naira la fin ra awon kan ija ogun bayi won be ni oju iwe keta le logun iwe iroyin the punch to jade laro yi
1: oju iwe keta iwe iroyin Nigerian Tribune na le ti seri iroyin eleyi bi won ti ko leka eti eko won ni ijoba apapo le Nigeria lo soro pe a ki lo ba ka lojo be si na ni ani kan mo ni gbegbe koko gbeto fun emi o se woriwo won ni toto ba ti bali o tun ni pada senu mo
0: alafiwe
1: won ni lori igbese eto ni se pelu ile eko King's College ijoba apapo ni balu to ti fo o na le fe mo juwo si eku ondido ere mo de ni won ni lori igbese ohun o na lo mu ki ti UC ka won na o soro wi pe eyin osise e lo re fokan yin bale tori ki le se ni wa se won ni a ki leni ni mosan ka mu ki kan ni won ni tori wi pe awon na si ti so igbese eto ni se pelu iyanselodi won ni won ti soro gege bi o ti so fun awon igbeme leni meje ti a so pe won gbe kale boya e lo re tono wadi lori agbeyewo ni bamu pelu bi nko ti fararo ni ile eko King's College to nti igbese ijoba apapo Nigerian Tribune oniroyin
0: ohun wa to bo ba se nkan tufu oni ki ese kule ati pe to ba se nkan yi to ba le fa ki awe eyan mo furasan gana ni yo mo ofetu fetu le bayi na lori igbese na ka le busi bi won se ni pe senator kan ni ipinle Bauchi ipo ni kan se pelu awon agbesumo me awon gidi kan ko agbeban o ni ewo seri ohun o je kufu debita ro mo fun gege bi a se mo so bi afiwe elelo ati afiwe tara ati fi nkan we nkan won ni pe o ti lo fa re kale bayi senator ti lo fa re kale bayi fun le so lowa pe ewo ewa yan wo yebe yebe en te ba si fe so wi pe ibe te fe ma bi on lori awon esu ti won fi kon ohun se te bayi lati mo dan re tori pe ohun o ni ebo kankan leru gini gini bayi lara ohun si mo bi aro ni won be ni oju iwe keji le ni ogun iwe iroyin the punch to jade laro yi
1: ogulu tun oro oku oro gbon gbon legbo oselu Atiku won lo tun titi gbolo mi sita oju iwe kejo iwe iroyin Vanguard won ni Atiku o tun ti ta re Bola Ahmed Tinubu laya nitori kini won we awon kan pe nitori ife omo orilede Nigeria ni won ni nibamu pelu igbenu soke owo epo bentiro eye to tun won bi won tin wi awon kan so poro oselu ni oju iwe kejo iwe iroyin Vanguard e seri iroyin
0: lori oro owo epo bentiro papa julo bi epo robi to se gbenu soke ni agbaye ni bayi na won ni pe iye ti won ta epo robi lagbaye to je agba kan bayi lo tin lo bi dollar mokandini adofa bayi adofa adofa ni bayi $109 oni won ta bayi won be ni oju iwe kerin leni ogun iwe iroyin the punch to jade loni
1: won ni esimi lala koko fefe orilede Nigeria ni kokon lowo epo ti gbenu soke nitori pe won ni ewa wo won ni tori wi pe ebi ni pa ni bakan na ifa won ni oro edun ni bakan na won ni nile Syria awon eyan ti bo soju opopo na mo wade fe ife onua latari igbenu soke owe epo iwe iroyin Vanguard in lokoroyin oju iwe kefa oni won ko si
0: o je je pe awon orile to je pe oba burufun die la fi mo we ti wa awon te pa jo wa legbe kan na ti won tun le ju ti wa lo a se fi we won
1: rara o sori nkan to nsele yi awon yen fe ma copy wan
0: oh get oh no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no no
1: no
0: no no no no no no no no no no no no no no no
1: no no no no no no no no no no no no no no no no no
0: Irelepa.
1: Oh, ni yan isi che Nigeria ni ko le po ti won, epo lo won ni Syria ni.
0: In don sele Syria, se o ga.
1: No e fo de wo. Eni suru e fo kan bale, lo le fe kata.
0: Iye te ba ri eta.
1: O ti ton. Olorun sa ti di amo rogo.
0: E a ku ton le epo mo bayi. Abe si nto.
1: Ogo won ada bayi na ni ti ha. Nigeria.
0: Eni gbe ni mo to gan.
1: O ti like
0: ilu. E pa yu de ja mu mi, mo bo si nu we royin bayi. Iroyin kan wa nbe lebi ti won so ninu iwe royin Daily Trust. Nibi ti won ti ni pe e wo lori igbese abeto suna awon ile ise ijoba gbogbo ati ajo atelodani. Ijoba apapo ti pan dede fa awon ile ise oba. Ajo ati eka wi pe e wo seri ofin eyi ti won fi se idasile yin yo da oke ma mu wa bayi ka to le gbe igbese se ayewo wo awon abeto suna eyi ti e ba ma gba won be ni oju iwe ke dogba iwe iroyin Daily Trust to jade laaro yi
1: latari kolu eyi ti royin to ko sita ti won fi lo re kolu oko akero kan iyan ni ipinle plateau eyu enikan dondo tori ko yo ninu awon eyan mejo ina lo salaye oro pe bayi ni awon iko ti o gberegbe awon iko agbebon jabi esun demi eni legbodo oni bi won ti se ku pa eyan mejo gege bi iroyin bo ti ko dereba soro se won si soro pe eni oko bagba won pe nki o duro mu number kolodimare ko saanu wa lorilede Nigeria leka eto abo tome iwe royin Vanguard ni won ko royin si oju iwe keje ni gbogbo awon teyan won to ba sele ohunrin adada yo ro won loju o
0: ami ninu iwe royin Daily Post laare iroyin kan wa be nibi ti won ti ni pe ijoba ipinle Oyo ti fidi re mule soro wi pe wo owo ti ti awon afurasi agbesumo mi marun leyi to pe won lowo ninu kiko lu baba awon omo ogun eyi ti o wa ni agbe igbeti ni ijoba ibile Olorun Sogo ni ojo Aiku Sunday gege bi won si so
1: gen sa fi ku royin ohun koda won salaye oro won ni kodi ni awon iko adi amora ogun eso alabo to je ti awon omo ologun an soja won ni won to bi ogofa ni ye 120 won ni ni ati so pe ki won ma lo sapa abeun ni bamu ati le je ki eto abo ko tubo rese wale iwe royin Nigerian Tribune lo segbe leyin royin be ba fe ka oju iwe 24 oni royin na on lo bale se
0: ni oju iwe kewa iwe royin Daily Trust e to jade laaro yi lori eto dibo odun 2027 sultan ti lo sokoto soro won ni pe ewe eyan mo orilede wa Nigeria gbogbo awon leri ti awon oloselu ba nse fun yin yo da o ke ma yiri re wo daada ke to kobi fun wa pe ki won lo re soju yin ni igbanu ase ati ipo ti won mo di mo orilede wa Nigeria tori pe awon mi ileri ti won ni le munse ni won o se elomi o ni awon fe yawo fun yin awon to pese omo fun yin gan
1: a ko be ni a ba yi dale sele a doda won yara yi
0: e wo iye omo te ba bi to ba wole iwe iye owo osun na le ma gba
1: be ni ka mo oyun onu a mo sanwo fun titi
0: eni
1: obi ton le ni
0: alai irin to didudu aba irin to didudu aba yin so di fun pada
1: yo ma ti dodu awon ti won mo ba won titi ro iyen se wa tori asiko wa ka le
0: de ojo yin to ti lorun aba yin da pada seyin e wa do peke
1: be ni baba wa nbe ninu kulu bo safefe baba fafemi fakule aboruboye lodo yin o baba boye bo sise o
0: olon da olon
2: ifa o seun to ba mi da lo
0: ifa la ko dolu
2: bon ba do si le wa ma dagbaru
1: nbe pe ku ni
2: mo ke imejeje ko
0: la je
2: eku ajimuna mo si ki awon eyan wa nile na pe mo ku ti igbo wa eh ateni atola yo ma don ni
0: ni ken
1: ni ken eh ja lo ni eka itu eko iwe royin daily sun o na lo fe je royin to to biju gege bi royin nigerian to people na se gbe ni ba mu pelu igbese ti ijoba apapo le nigeria ti won gbe lori ile eko king's college iwero yin daily sun so pe iwode ona lo gba ile eko ohun bo sile je wi pe egbe osise labe abrada TUC ti fi okan awon osise bale wi pe koni si yonu igbero ti won na lati se gbe leyin egbe awon oluko nbe won ti soro ti won so pe ki awon igbimo eleni bi meje ti won sagbe kale lati lo re se agbeyewo irufa igbese yi ti joba gbe eja wo kini nti o nfa iru awon nkan bayi leka itu eko papa julo awon osise ti nbe nibe ni boni ka won o tun ya si bo ba je wi pe ile eko yi o ba kuro nibi ti won ti lori ofe lati le sise gbowo sawon eyan o tun ni padanu ise won ati wi pe se ijoba o samojuto ile eko yi to bo ti to ati bo ti ye to fi di pe boya awon ti o je pe bi awon akeko jade aba won ta le so pe awon na jo je awon ti won lowo ninu ile eko so pe e ba mu nkan mi se ijoba o gbianju to bo ba wa ri be owo ti won na si ile eko yi lati le nko se ka so wi pe owo yi se ko yo ni se ko to beru fun awon to nsise nbe igbokan soke tori lana nu royin kayefi iroyin fi di e mule pe akeko kan to je first class nile eko funabu o pari tan ko rise o wa mu okada o fi nse rider to si o to fi nse dispatcher rider to fi lo gbe eyin eru abi nkan fa awon eyan ninu ati je ati mu yi o ni moto kan ti lo re ko lu arakunrin ohun to si jade laye first class graduate to sese jade seru eleyi se ko to ba yan leru ogoro awon akeko o na lo je pe awon na nbe nile bayi to je pe certificate won nbe nile mo ri se fi se laarin awon olokada wa te ba gbo spoken english opolopo e wo wi pe kini wa nya yin looto bi gbogbo owo ba sise ijoba se ko si ona mi ti joba ye ko la kale fun wa lati gbe igbesi aye rorun kini ere pa sanwo osuku
2: e se pupo pupo awon beere bi mejo si mewa le lopo monu eyo kan so se ri oro king's college oro to kan ye olole ni e ti mo ko toro ba kan ye olole daju daju yo kan ye leko oro to kan ye olole ni lo fe kan ye leko na ki se king's college ni kan ni o ni n to da ta le pe ni isoro se ri ko to di odun 1976 gbogbo awon ilewe ti o ijoba apapo oni ilewe ti e ijoba apinle oni ilewe ti e awon aladani won po repete awon ilu silu won da ilewe ti won sile awon nijo nijo won da ilewe ti won sile sugbon nigbati muritala ati obasanjo ti won gba joba oni won so pe o ma dabe ni pe konko jabele ti kaluku nse ti e ti kaluku dani lewe ohun lo je pe lo je ka ni awon ijoba awon ijo elesin ti won ni lewe orisirisi ta ba ni pe ki ori bayi a ni ko omo orilede nigeria omo elesin la ma ko omo eleya la ma ko e je ki agba gbogbo lewe ko fi je pe awon omo to njade nibe yen ninu awon lewe won yi won a je omo ta ko fun orilede nigeria ki se fun esin kan fun eya kan tabi fun ilu kan tabi fun egbe kan tabi fun gba kan n to je kan gba awon lewe nigba yen niyan ijoba wa gba ilewe omi to ba mo ni won ba la re lasi ngba ti ijoba gba fo to fi oju kokoro gba gbogbo awon lewe yen apa ijoba gan o ka mo tori pe igbadun ta awon lewe yen gbadun bi apere e je ka

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mẹ̀ ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mẹ̀ worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tíléko, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oòdùdúwà.

0: gbogbo ètò yìí tún gbòde o ẹ̀yin olólùfẹ́ ètò yìí ó tún yá ká jọ gbọ́ tuntun tó wà ńbẹ̀ àtọmọdé àti alàgbà ẹ súnmọ́ bí ẹ wá bá mi náà jà tèní o mo tún gbé gbàǹkọ gbé ètò náà dé ẹ wá bá mi gbọ́ lógún lógún o ẹ wá bá mi gbọ́ lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: ọmọdé bá láṣọ bí àgbà sẹ́
2: ilé lákìsà bí àgbà.
0: Oni lọjọ ṣẹgun tí wọn ń pè ní Tuesday ani mo tún gbé kinní ọhún dé ẹ máa bọ kádì jọgbó mi ọgbọn mu.
3: ohun àgbárí níbi tó ń jòkó sí ọmọdé tí robó dárò kò lè rí.
0: Ilé-iṣẹ́ 32 FM láwà yìí 94.9 nìbàdàn gbogbo bíkíbi tí atẹ́gùn ètò yìí gbá fẹ́ dé ẹjẹ́ àjọ yìí kẹ̀kẹ́ ètò tẹ̀lé ó ti yá.
4: àwọn ọmọ kékeré kó ṣe bí àgbà ọjọ́ orí ẹ̀ ò lè gbé.
0: gbẹlẹgbẹ ló kọ ètò tẹ ń gbọ yìí èmi ò mọ bó lẹwà báyìí tẹ ẹ ti ń gbọ mi bóyá nínú mọtò ni bóyá níbi ẹ ti ń ṣiṣẹ ni bóyá lọfíìsì lẹwà tàbí bí ẹ ti ń tajà àní gbogbo bíkíbi tí atẹgùn ètò tẹ ní bá fẹ dé mu kí gbogbo yín ta

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ká ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

kábíyèsí o adẹ́dà ṣẹ̀dá ọba tó dá ohun gbogbo tó dẹ̀ lè ṣohun gbogbo gbogbo ohun tó wà nínú ayé òun ló dá bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi táwọn ọmọ ènìyàn ń gbé ló pè láyé àti ń tó mí àti ń tí òmí ilé ayé náà ló wà inú jẹ́ o ọmọ èèyàn tó tó ló fi jẹ́ wípé bánú sọ nígbàkigbà ènìyàn lè já okulẹ̀ nígbà tó fọkàn sí kò sẹ́bí kò sí èèyàn ẹni abínibí a máa dání ẹtún wọn ni àfẹ̀yìntì wípé ká mú dídùn ọ̀sán tó jẹ́ pé kíkan ló ń fúnni mu ẹ má jẹ́ ń fọ̀ pápọ̀ lọ́gbọ́ lọ́pa ejò ẹnìkan bẹ tí wọ́n ń pè ní dende oníṣòwò pàtàkì ni tí gbogbo èèyàn mọ̀ dende ó lọ kó ọjà ní kútọnu mọ́tò tó lọ fi kó ọjà ó kún dẹnu dẹ́múdẹ́mú ni àmọ́ inú igbó ni wọ́n gbé ọjà ọ̀hún gbà o èmi ti yín tòótọ́ làwọn aṣọ́bodè tí wọ́n ń pè ní custom officer bí wọ́n ń ṣe ń tẹ̀lé mọ́tò dende nìyí o tí wọ́n dẹ̀ gba mọ́tò àti

ọ̀pọ̀lọpọ̀ nínú wọn a tún máa ṣòfò ọ̀nà méjì ikun lọ àdá tún jònù ìyàwó oníyàwó àbí nígbà tí wọ́n bá délé wọn a bú sẹ́kún kì í sọjà tí wọ́n gbà lọ́wọ́ ẹnìkan ní ń palẹ́kún nǹkan míì náà tún wà tí wọ́n ti jí lọ tó fi ṣòfò ìyẹn ni ò ṣe délé wí fọkọ mẹ́nu mọ́ ni ni ó wàá máa sunkún ni ó máa sunkún àsun ìdákẹ́ mama ṣadé ṣètò ọjà táwọn customs seize mẹ́ lọ́wọ́ ló ṣe wá ń sọ ẹkún bí ẹni tó ń sọ̀fọ̀ báyìí ṣe bí ẹ̀mí tó bá ṣiṣẹ́ ọjà tó ń gbà lọ yẹn ó máa pèsè omi ìnà ó máa sunkún mọ́ dádì ṣadé ọjà yìí pọ̀ owó olówó owó báńkì gbèsè òfò ìyàwó ń kígbe gbèsè òfò òfò tó ń tẹnu mọ́ yẹn òun ló yẹ kò lè yẹ ọkọ ẹ̀ ẹ̀yin kọ́ yìí owó báńkì ni dẹ́ndé fi ń ṣòwò àkókò tó yẹ kó dáwó padà níbi tó ti yáwó tó ó bẹ̀ẹ̀bẹ̀ wọ́n tó fún un ní ọjọ́ sí kó fi wá owó tó jẹ wọ́n kí ló dé kan báńkì wípé àwọn aṣọ́bodè gba ọjà lọ́wọ́ ẹnìkan ní kútọ́nú wọ́n tiẹ̀ lè mọ́ gba onítọ̀hún gbọ́ gan pé bóyá ẹni ọ̀hún dọ́gbọ́n kọgbọ́n ni ilé ti dẹ́ndé kọ́ ó fi ṣèdúró nílé ìfowópamọ́ lẹ́yìn ọdún méje báńkì ṣètò àtitalé ọ̀hún wọ́n mú ẹni tí wọ́n ó talé fún wa

ẹni tí wọn ó ta lé fún wọlé ó wá wòlé ọ̀hún ìyẹn wọ̀ tún wò sí ilé yẹn ó sọ wípé ó dá beautiful dénde bẹ̀bẹ̀ títí pé kí wọ́n mọ́ fi ta ilé ẹ̀ wọn ò gbọ́ o ìyàwó dénde bú sẹ́kún àwọn òṣìṣẹ́ báńkì yìí kó ọlọ́pàá lọ́wọ́ bí wọ́n ṣe ń bọ̀ ìyàwó dénde bá sá jànàjànà lọ síbi tẹlifóònù kan ó lọ pe ẹnìkan ta lẹni náà tó lọ pè ẹ̀yin kọ́ yìí ìyàwó dénde lọ pe ẹnìkan tí wọ́n ń pè ní chief agége ló ń gbé ó ní kí chief ó máa bọ owó àwọn báńkì ti fẹ́ ta lé wá o ó sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ fún kíá chief kí mọ́tò mọ́lẹ̀ ó di dọ̀pẹ̀ mú nílé dénde ó bá àwọn òṣìṣẹ́ báńkì ń bẹ̀ lóòótọ́ lẹ́yìn atótónù chief bí wọ́n pè ló ní dénde jẹ wọ́n sọ èmi ti yín tòótọ́ ni chief bá yọ sọ̀wédowó jáde ìyẹn checkbook ó kọ fún wọn wípé kí wọn ó lọ gba owó náà báwo wá ni chief yẹn ṣe jẹ́ gan-an bàbá kan náà ló bí òun àti dénde ṣùgbọ́n ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn chief lọmọ ìyáálé dénde lọmọ ìyàwó oúnjẹ ẹdìyẹ ni chief yìí ń ta ó dẹ̀ tún ń ṣiṣẹ́ ọ̀sìn ẹdìyẹ

ayé bá a ṣe dùn mọ́ láwà yìí inú mi ni mo mọ̀ mi ò mọnú o nínú o ẹni tó bá wá fèèyàn ṣègbẹ́kẹ̀lé àníṣẹ́ ẹni tó bá fèèyàn bíi tiẹ̀ ṣègbẹ́kẹ̀lé onítọ̀hún ti kú wọn ò tí ì gbé sí ni àti ibi tí dénde ti mú ìyàwó chief lọ sílé aláàjò fún tọmọ tó ń wá yìí àti bẹ̀ ló ti yíwọ́ padà sí i nígbà tó jẹ́ pé gbogbo ohun tó bá ti fún jẹ náà ni ó gba eléyìí ó yá gbà ẹ̀kọ́ ló fi mú o ló fi lò ó eléyìí tún gbà epo pupa ló fi lò ó eléyìí tún kọ́ àṣejẹ ni ó yá mọ́ kó jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń fún ìyàwó chief lóògùn jẹ oní ti bídẹ̀ tó ń dúpẹ́ fún tó ṣe bí àjò tọmọ náà ni láìmọ̀ wípé omi le tẹ̀yìnbọ̀ gbin lẹ́nu ìgbà tó yá ló dé pé bùsùn lọ́sàn-án bùsùn lálẹ́ dénde lókùú tó fi ń ṣe àlálá ọwọ́ kan ti dénde dẹnu kọ́ kò kọ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni àwọn méjèèjì wọ́n jọ ń ṣe wọléwọ̀de ìfẹ́ ìkọ́.

ètò yìí ò nǹkan bẹ ò ayé lẹ lẹyìn oṣù méjì àwọn apààyàn tí ń jẹ ayákẹlà wọn wọlé wá bá chief wọn yọ fọtò chief síta wọn fi hàn wípé ta ló wà ń bẹ ò ní èmi ni chief ní èmi ni chief ń gbọn jìnnìjìnnì ẹ jọ kíni mo ṣe báwo ni fọtò mi ṣe dọwọ yín kíni nǹkan tẹ fẹ gbogbo nǹkan tẹ bá fẹ máa fún yín ẹ jọ àwọn tó wọlé yìí ìkan nínú wọn fọ chief létí wọn ni kó dọbalẹ kó dojúbolẹ àwọn ò fẹ nǹkan kan ẹmí ẹ làwọn wá gbà o ẹ wá máa gbọ fọtò kan bẹ nínú ilé yẹn tí wọn gbé kọ ìgànnà fọtò náà ti pẹ ó ti lé ní 30 ọdún tí wọn ti ya fọtò náà fọtò tí chief yà ńgbà tó wà nílé ìwé modern school ni ọ̀dọ́mọdé ni chief wà ńgbà náà òun àtẹnìkan ni wọn jọ ya fọtò yìí ẹni náà ni wọn ń pè ní lancaster ọgá àwọn ayákẹlà yìí àgbàlagbà ni òun ló wá ń wo fọtò yìí ó fọwọ́ kàn án ó tún yẹ̀wò

0: àwọn apànìyàn yìí ó sàn yẹ fọ́tò yìí wò fínífíní bàbá olóye jọ ta ló ni fọ́tò yìí síjú wo kì síjú wo bí jọ síjú wo mi wo ẹ má jẹ́ ń síjú wo yín ẹjọ́ ẹ má jẹ́ ń síjú wo yín ẹjọ́ ẹ má pa mí gbogbo yẹ kí yẹ tẹ bá fẹ́ máa fún yín kí ni mi ń bá ẹ sọ kí ló ń sọ ṣé kò gbọ́ nǹkan tí mi wí ni mi níta ló wà nínú fọ́tò tí mò ń wò tí wọ́n gbé kọ́ yìí pẹ̀lú ìpayà lólo ni chief fi ń dá lóhùn Emi ni mo wa nbe sa igba ti mo wa ni modern school ni mo ya emi ati 5 and 6 mi la casta la jo wa nbe loga awon apayan yi lo ba ki gbe oni ha
1: oh my god
0: loga awon yakila iba ngbagana lese kika oni ki chief dide nbi to doju bo lese o sumo chief odi mu oni smart chief wo ti yanu ni se mo mi ni sa ejo sa alias mi ni yan nipa ti mo wa nile iwe smart no ma npe mi
1: smart ani owoju bi siju oke nipa die la casta ojo yan ni yi na

ìfọ̀ sọ bí dẹ́ndé ṣe jẹ́ sí i ó sọ fún làkásítà wípé bàbá kan náà ló bí àwọn méjèèjì kí ló wáá ṣe fún tó bá yẹn tó ní ká wá wíṣẹ́ dànù. Chífù sọ gbogbo nǹkan tí dẹ́ndé ti ṣe sẹ́yìn ó tún sọ gbogbo ipa tó ti kó nínú ayé dẹ́ndé yìí. Làkásítà bá ní bàbá mi pàdí mi fún nǹkan tó sọ yìí máa jọ ẹ lójú máa yà ẹ lẹ́nu púpọ̀ púpọ̀. Ló bá ní kó jẹ́ káwọn ó lọ sí kútọnu níbi tí dẹ́ndé wà ni wọ́n bá gba kútọnu lọ lóòótọ́. Ilé kan báyìí wà tí wọn ò tí ì kọ́ tán. Ilé ìjọ bí táwọn jàǹdùkú máa ń sá pamọ́ sí ibẹ̀ ni wọ́n wà. Wọ́n gbé mọ́tò wọn pamọ́ síbẹ̀ kan ni làkásítà bá pe dẹ́ndé wípé àwọn ti yanjú iṣẹ́ yẹn o báláǹsì ńkọ́. Ni dẹ́ndé bá ní òun ti ń bọ̀ wá bá wọn bẹ ó kúkú mọ bẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ náà ló ti wá gbéṣẹ́ fún wọn.

ẹyin kọ yìí bi dẹ́ndẹ̀ ṣe dé ohun àti yẹmi sí ìyàwó chiefu ni wọn jọ dé tó fọwọ́ kọ dẹ́ndẹ̀ léjìká bi dẹ́ndẹ̀ ṣe wá dé làkásítà ní man yẹn ó fún wa ní tough time gidigidi ò ká tó yanjú ẹ but kí lè ṣe máa yẹn gan-an dẹ́ndẹ̀ ní chief yẹn àtúnkútúnkú ẹ ó gba ìyàwó mi ni ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nìyẹn then a jọ daṣẹ́pọ̀ ojókòó lé gbogbo owó iṣẹ́ tá a jọ ṣe ó dẹ̀ tún gbìyànjú àti pa mí that is why tí mo ṣòwò pé kí n yanjú ẹ̀ kó tó di pé ó máa ṣekú pa mí làkásítà ní ṣé ó dẹ̀ da ẹ lójú pẹ̀lú nǹkan tó sọ yìí dẹ́ndẹ̀ ní yes ó kàn jẹ́ pé ó ti late ní ká ní ó possible ní kẹ́ tó pa ń bá ní káwọn méjèèjì jọ jókòó báyìí kí wọ́n máa sọ gbogbo ohun tí mò ń sọ yìí lójú ẹ̀ anyway ẹ ṣe bó ti kú ti bá tiẹ̀ lọ and balance tiyín ló dẹ̀ kù ẹ̀yin kọ́ èyí ni làkásítà bá sùfè bó ṣe gba balance tán ó sùfè ni chief bá jáde láti ibi tí wọ́n fi pamọ́ sí ilẹ̀ mọ́ bá ṣe bi dẹ́ndẹ̀ ni ìyàwó chief bá sá jànàjànà ó ń sá lọ sọ́nà ojú títì kò mọ bí ti ń ṣe mọ́ o ó ń ṣe èmi ti ń tòótọ́ bó ti dé títì ẹnu ọkọ̀ ló bọ́ sí ni mọ́tò bá gba tọkọ̀ tẹ̀ pádànù.

0: tẹ̀síwájú nínú àlàyé tó ń ṣe wípé èmi àti ìyá mi ò já mọ́ nǹkan kan níwájú bàbá mi iṣẹ́ oko nìyá mi ṣe títí tó fi tọ́jú mi dàgbà ẹnu wàhálà iṣẹ́ oko yẹn náà nìyá mi kú sí ìdí nìyẹn tí mo fi fẹ́ gbẹ̀san ohun tí ìyá chief ṣe fún màmá mi ojú chief tó fọ́ èmi ni mo wà ńbẹ̀ lancaster ni
1: àṣẹ ni ìdíniwọ́ bàbá yìí lóòótọ́ ọ̀tọ̀dẹ ní nǹkan tó sọ fún wa tẹ́lẹ̀ bàbá kan wa waste ẹni ẹlẹ́ni dànù
2: ògbólógbó ìka ẹni bí ni ẹ bad man ni ẹ bó ṣe wà yìí even mafia ni ẹ bó ṣe wà yìí
0: lancaster ni ó yá ẹ mú wọnú mọ́tò wọn kò nú mọ́tò ló bá di fẹ́ ní police station bí wọ́n ti débẹ̀ ọ̀dọ̀ dpo ni lancaster gbà lọ ibi tó ti wá jọ chief lójú nìyí o ó ní dpo
2: ẹ wò èmi àti ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní déndé yìí ẹ kọ́kọ́ kó handcuffs wà lọ́wọ́ náà ọ̀gá ọlọ́pàá ni kí ló ṣẹlẹ̀ kí ló dé.

0: torí bá.
1: Kí ni wọn ò ní yé búramúramù méjì? Méjì àsúnrí ò sí lọ́jà gbọ́. Ìkànnì tí ó ṣe bíi 32FM sí ti wà ní ìdùnnú àtayọ̀. Ọlọ́run ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀. 32FM 94.9 à ń fẹ̀ nígbà gbogbo ayé.
2: Hello everyone, my name is Muyiwa Ademola Authentic. I'm here. This is 32FM 94.9. Ikoni, don't fill in the air with laughter. You will never cry.
3: 32FM 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn ká sì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ tẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32FM lóṣù páàràn káyé 94.9 lọba àwọn ọkàn ni.

0: Gbogbo provision shop àdúgbò láti jẹ́ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan ta fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá à ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ o, kò dẹ̀ sún jẹ nlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà àrìjọ́ rárí sí mi. Kò yé mi mọ́ o, àwọn graduate méjì ni mo ṣe ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Graduate lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.

0: òṣèlú tó wà lókàn ya wọn.
1: Màmá rẹ̀ ni ẹ jẹ́ kí n béèrè náà ṣe ti dúró ṣé Tinubu náà ráyè nígbà torí ọ̀nà òṣèlú tó wà lọ́kàn. Ẹ má jẹ́ ká tìdí aláìsí jẹ. Governance is only structure.
0: Ta ni ó dáàbò bo àwọn aráàgbẹ̀ tì báyìí? Ta ni ó dáàbò bo àwọn òkè ògùn? Ta ni ó dáàbò bo àwa tá a wà ń bí?
1: Àwọn tó yẹ kó dáàbò bo wọn náà làwọn agbésùnmọ̀ mi lọ kọlù rẹ̀ láti sọ pé yín pé ẹ máa tanra yín jẹ ẹ láàbò.
0: Àwọn tó níbọn wọn rọ́ọ̀lù wọn à ń belè tà sí àwa tá a nígi.
1: So a ní láti jó yẹ láti sọ pé a máa ń decentralize security ni. Jẹ́ gbogbo nǹkan tá a kọ̀ kó gbogbo ẹ̀ máa yà nítorí pé a fẹ́ jẹ́ ààrẹ apàṣẹ wàá àbí gómìnà apàṣẹ wàá ẹ̀ lè pàṣẹ wàá ọlọ́run nìkan ló ń pàṣẹ wàá. Ẹ jẹ́ ká decentralize. Kí ọlọ́mọ gbé ọmọ yẹn ara ẹ̀ kò ní kálukú lójú tó ara ẹ̀. Ilé ètò bá so wá papọ̀ ní boundary crossover kájọ ṣe papọ̀.
0: Ẹ jẹ́ rojú ọjà ká padà dé Dr. Ọmọọba Olumide Ademiloye. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí bàbá tójú ọjà dé ẹ bá wa pẹ̀kẹ́lu torí iléeṣẹ́ ọlọ́pàá náà ní ń pariwo síta yìí pé àwọn agbésùmọ̀mí àti àwọn kan tí ń gbàbọ̀dè tí ń sọ́lẹ̀ fún wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹjúmọ́ àwọn ilé ẹ̀kọ́ àti àwọn ibi tí wọ́n fẹ́ kọlù ta ló kàn ń bo lamọ̀ tí wọ́n kọlù ń bo lamọ̀ tí nǹkan tó ti fẹ́ ró apá bo làwọn agbésùmọ̀mí wà ọgbọ́n wo la ta sí bó o láṣẹ rẹ yin wọn ṣé ààbò báyìí á tún wá mọ wò ó bó ṣe ń lọ à ń bọ̀ ẹ kú kalẹ̀.
2: máa wo mi bí mo ṣe fẹ́ yín.
3: mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
4: 32 FM 94.9.
5: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: What?
9: My love, what did happen?
8: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, we have been using my hands to wash clothes since 2026.
9: Cancel this wedding.
10: Relax, everybody. Who said I must buy everything once?
9: I use CDK.
10: CDK?
9: Yes, so I did pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
8: So all those things done already there, house?
9: Abba, since last month.
8: Ah, pastor, continue the wedding.
11: Yay!

0: rẹ fún olóyè adégbòyìká taofik adégòkè fún gómìnà ìpínlẹ ọyọ lábẹ àsíá adc
1: ìwé aṣọ iléèwé owó ìkẹkọọ ẹgbọnà ibùsùn ń kọ
2: ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ o mú kà
1: ó tún ná òun náà níjàre bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọrun àlàáfíà ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀ àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé oorun jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí
3: Mocha, adding comfort to life since 1959.
4: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà ókè.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ààrẹ ikọ̀ Dangote Group Aliko Dangote ló ti jẹ́ di mímọ̀ wípé epo bẹntiró ilé tó ti di ẹgbẹ̀rún kan ó lé irínwó ó dín àádọ́ta òun náà ni ó tún dínwó sí iye tí àwọn ń ta fún àwọn orílẹ̀-èdè tí orílẹ̀-èdè Nàìjíríà mú létí ńṣe ló jẹ́ di mímọ̀ wípé ìyàtọ̀ tún bẹ láàrin ìdíyelé owó epo bẹntiró torílẹ̀-èdè Nàìjíríà tako àwọn orílẹ̀-èdè tá a mú létí òun náà ni ó ti ń fàyè gba bí àwọn èèyàn ṣe ń gbépo láti lè yí lọ sí àwọn ìlú ọ̀hún tó jẹ́ pé Dangote ṣàlàyé pé epo bẹntiró òun náà ló wọn láwọn orílẹ̀-èdè tá a mú létí síbi ìdá 30 sí ìdá 50 Dangote ló sọ̀rọ̀ òun jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ tún ni láfẹ̀mọ̀júmọ́ òní tó sì lo orílẹ̀-èdè Niger gẹ́gẹ́ bí àpẹẹrẹ níbẹ̀ ni Dangote ti jẹ́ odi mímọ̀ pé epo jala epo bẹntiró báyìí tó jẹ́ ẹgbẹ̀rún kan ó lé irínwó dín ní 50 lórílẹ̀-èdè wa Nàìjíríà ló jẹ́ pé ìdá 20 sí ìdá 25 òun náà ni epo bẹntiró tún fi wọ́n se láwọn orílẹ̀-èdè tá a mú létí. Súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ alágbára ló ti ń wáyé lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ Èkó Síbàdàn nígbàtí ọkọ̀ tírọ́ọ̀kì kan tó gbé kọ̀ǹtínà tí wọ́n ní ṣàdédé òun náà ló ti dá ìjàm̀bá sílẹ̀ ní béèyàn bá ti fẹ́ jáde lórí afárá ti kára láfẹ̀mọ́júmọ́ òní ìròyìn òun jẹ́ kó di mímọ̀ pé ìjàm̀bá náà ló wáyé nígbàtí ọkọ̀ ẹlẹ́rú ọ̀hún sọ ìjánu rẹnu tó sì rọ́lu àwọn pípele eléyìí tí wọ́n fi da ojú ọ̀nà mọ́rọ̀sẹ̀ ọ̀hún sí méjì nígbàtí àjọ ilé ìtòrí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Èkó ìyẹn lasma ni ẹ ti wá rọ àwọn ọlọ́kọ̀ láti mú sùúrù léyìí tí wọ́n fi àtẹ̀jáde wọn síta lójú òpó ayélujára pẹ̀lú bí àwọn ṣe ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ohun gbogbo lọ létò lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí àjọ lasma ṣe wí wọn ni ìjàm̀bá náà ló wáyé tó sì fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ eléyìí tí ó ti tàn dé ẹkùn ti new garage lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ yìí kan náà. nípínlẹ̀ ọ̀yọ́ àwọn aláṣẹ ilẹ̀ yìí ni ti ń ké pe àwọn olùgbé tó fi mọ́ àwọn orí adé ìjìgbara lẹ̀kẹ̀ lágbègbè inú gbókijekije ti old oyo national park léyìí tí wọ́n jẹ́ odi mímọ̀ pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò àti ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú bí àwọn ṣe ń gbé ìgbésẹ̀ láti rẹ́yìn ogun àwọn agbésùnmọ̀mí tó ń bá wọn fínra lágbègbè náà igbákejì gómìnà amòfin bayo lawal ló pe ìpè ọ̀hún jáde lásìkò àbẹ̀wò àti wo bí nǹkan ṣe lọ lásìkò táwọn agbésùnmọ̀mí kọ lu ibùba àwọn ikọ̀ elétò ààbò ti operation bust léyìí tó wà lójú ọ̀nà mọ́rọ̀sẹ̀ ìgbẹ́tì sí ìgbòho níjọba àbílẹ̀ ọlọ́run ṣògo láfẹ̀mọ́júmọ́ ọjọ́ sunday ìṣe ni àwọn ikọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni onígbẹ́tì ti ìgbẹ́tì ọba bashir abioye ni wọ́n gba àlejò wọn tó ti olórí ikọ̀ àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun ilẹ̀ yìí ìyẹn lieutenant colonel innocent ẹni tó jábọ̀ bí gbogbo nǹkan ṣe lọ fún igbákejì gómìnà gẹ́gẹ́ bí ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣe ṣàlàyé ó jẹ́ odi mímọ̀ pé àwọn agbésùnmọ̀mí ọ̀hún òun náà ni wọ́n fi ìbọn dára sí ibùba àwọn ikọ̀ elétò ààbò náà tó sì jẹ́ pé wọ́n tún dáná sun ọkọ̀ iṣẹ́ àwọn ikọ̀ elétò ààbò yìí kó tó di pé àwọn ikọ̀ elétò ààbò náà ta mọ́ra tí wọ́n sì rọ́lu àwọn agbésùnmọ̀mí ọ̀hún kan náà ní ibùdó elétò ààbò yìí nígbà tí wọ́n jábọ̀ fáwọn oníròyìn amòfin bayo lawal jẹ́ odi mímọ̀ pé ẹnìkan kò pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò ìkọlù náà tó wáyé dédé 5:00 ìdájí ọjọ́ sunday wọ́n wá ń rọ àwọn olùgbé agbègbè yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ elétò ààbò tó sì ń jẹ́jẹ́ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò sa gbogbo agbára láti ṣe àtúnkọ́ ibùdó ikọ̀ elétò ààbò operation bust tó wà lójú ọ̀nà ìgbẹ́tì sí ìgbòho tí àwọn òṣìṣẹ́ gbogbo ohun tó tọ́ láti mú kí okun ètò ààbò kó yí dan lẹ́kùn ọ̀hún.
1: Egbó tí àwọn agbésùnmọ̀mí máa ń gbà wọ ibi iwájú àti mò ń wò yìí àti ní kí àwọn community ìgbẹ́tì community àti local government wọ́n fọwọ́sowọ́pọ̀ kan rí pé wọ́n gé àwọn gbòyè káàkiri. Àwọn ọmọ ológun dẹ̀ sọ pé láti mú ètò ààbò rinlẹ̀ dáadáa pé a láti tún ṣe àwọn nǹkan kan àti sọ fún ohun tó yẹ kí wọ́n ṣe. Èyí tó dẹ̀ yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kan ṣe náà àṣegbogbo ẹ̀.

Ibadan. Adájọ́ àpapọ̀ kan lórílẹ̀-èdè Amẹ́ríkà ló ti sún ìṣàmúlò òfin tuntun tí ìjọba Trump fẹ́ gbé kalẹ̀ láti mú kí ó yí dandan fún àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ òkèrè tàbí àwọn akọ̀ròyìn láti kẹ́kọ̀ọ́ tàbí ṣiṣẹ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ìkéde ọ̀hún ló wáyé látàrí bí adájọ́ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Denis Sailor bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ lẹ́yìn tó kú ọjọ́ kan tí òfin tuntun ọ̀hún fẹsẹ̀ múlẹ̀ lórí ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí nílò lórílẹ̀-èdè Amẹ́ríkà láti wá kàwé tàbí ṣiṣẹ́ lábẹ́ ìlànà tuntun tí ń dábàá rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ tó jọmọ ilẹ̀ òkèrè tí wọ́n fẹ́ wá kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Amẹ́ríkà tàbí àwọn akẹ́kọ̀ọ́ tó gba ìwé ìrìnnà wá kẹ́kọ̀ọ́ nílẹ̀ ọ̀hún, òun náà ni wọ́n mọ fààyè gbà wọ́n lásìkò àti kẹ́kọ̀ọ́ wọn tó ti jẹ́ pé wọn kò nílò ju ó pọ̀ tán ọdún mẹ́rin léyìí tí wọ́n láǹfààní láti tún bèrè fún àfikún ọjọ́. Àwọn akọ̀ròyìn ilẹ̀ òkèrè eléyìí tí wọ́n mọ fààyè gbà láti lo ọdún márùn-ún tẹ́lẹ̀ òun náà ló jẹ́ pé wọ́n tún láǹfààní láti pè fún ó pẹ́ tán odidi ọ̀jìlérúgba ọjọ́ tàbí oṣù mẹ́jọ léyìí tí wọ́n fi lè bèrè fún àfikún ọjọ́ tí wọ́n lè gbé nílẹ̀ Amẹ́ríkà.

0: lágbo ìròyìn eré ìdárayá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ìgbáradì ìdárayá ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n ti balẹ̀ bàgẹ̀ sí morocco ṣáájú ìdíje ti group 2 ìyẹn ẹlẹ́ẹ̀kejì tàgbáyé tí wọ́n ti mọ̀ kojú àwọn tó wá láti àríwá ilẹ̀ áfíríkà tí ó wáyé láàrin ọjọ́ 19 sí 20 oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún òun náà ni ó wáyé ní rabat ìyẹn ní ilẹ̀ morocco nígbàtí ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ilé ìta tílẹ̀ nìkan tó gbà kan rí wà ní ipò àkọ́kọ́ ìyẹn daniel adeneye kanis abua michael emmanuel abubakar yusuf àti akọ́nimọ̀ọ́gbà wọn benson pẹ̀lú àwọn aṣojú àjọ torí sí eré bọ́ọ̀lù ẹlẹ́yin ìyẹn nigeria tennis federation mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n jọ wà papọ̀ àwọn ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ni gbéra kúrò lórílẹ̀-èdè wa nàìjíríà láfẹ̀mọ́júmọ́ ọjọ́ ajé ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n sì ti ń gbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ìyẹn ní rabat lórílẹ̀-èdè morocco. lágbo amúlùúdùn gbajúgbajà òǹkọrin ṣèwọ́ṣèwọ́ ni davido òun náà ni ó ti gba àmì ẹ̀yẹ ìyẹn ti afrima tọdún 2026 ìkéde ọ̀hún ló wáyé láfẹ̀mọ́júmọ́ òní lójú ọ̀pọ̀ ayélujára ti afrima àmì ẹ̀yẹ náà tó wáyé ní dallas ìyẹn ní texas lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí níbi tí davido ti wà lára àwọn òǹkọrin tí wọ́n forúkọ rẹ̀ ṣọwọ́ jùlọ tó sì jáwé olúborí lé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ orin rẹ̀ 5 òun náà ló jẹ́ wípé ó wà lókè téńté tábìlì eléyìí tí wọ́n gbé lárugẹ. bẹ́ẹ̀ bá níròyìn yàjó kan abúmi ìtẹ̀fẹ́ fi tú wà létí ẹlẹ́fàtà ìjíṣẹ́ yín ṣọwọ́ sórí 0704-7004-949 0704-7004-949 àbí 32fmnews@gmail.com ìròyìn aago 12 lédè yorùbá kò ní jù báyìí lọ ìkànnì 32fm 94.9 ìròyìn ọ̀hún jẹ́ kíkójọ látọwọ́ akínwálé abolúwádé peter ọ̀làṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa ya ṣe o.
1: kúmídìrú kalẹ̀ ewúrẹ́ túra ṣe àtàrí àjànàkúta yọ wọn ọmọdé lè dàyàkà tọ́lọ̀ bá di ti ká gbóhùn sáfẹ́fẹ́ ká mọ́ tanra ẹni bàbá ju bàbá lọ.

0: 090.
1: Ní kí ló dé tẹ́ tó wá ń béèrè nọ́mbà bọ̀dáde? Nọ́mbà kan náà ni a sì ti pè látọ̀sẹ̀ tó kọjá. A sì ti sọ lọ́jọ́ Ajé pé bẹ́ẹ̀ bá ti fi àtẹ̀jíṣẹ́ yín
0: ránṣẹ́. Ẹ lọ yẹ̀wò.
1: A fún yín ní àǹfààní ẹ̀kẹ́ èyí tó kẹ́yìn rèé.
2: Wọ́n ti ẹ̀ wọ́n fowókọ náà sí.
1: Èyí tó kẹ́yìn ni. Bọ̀dáde látàpàtà ṣẹ̀ ń gbọ́. Àwọn ti lọ. Èyí tó kẹ́yìn ni o. Lẹ́yìn eléyìí tẹ́ ẹ bá ti gbẹ̀bùn tẹ́ ẹ sì fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ láàrin ọjọ́ mẹ́ta, o ti lọ. Torí àti mọ padà ẹ mọ̀ pé ojú òpó tá à ń pè fún yín kìí ṣàwa nìkan ló ń lò ó, ilé iṣẹ́ ló ń lò ó. Bẹ́ẹ̀ bá ti lè fi àtẹ̀jíṣẹ́ sí àti mọ padà o mọ ṣe díẹ̀. Bẹ́ẹ̀ bá ti fi sí láàrin ọjọ́ mẹ́ta, o ti lọ. Ẹ ṣeun. 0906-2000-949 ojú òpó yẹn nìyẹn 0906-2000-949 ojú òpó yẹn nìyẹn. Ẹ ṣeun. Ọ̀dà ẹja gbela pàbí. Hello.
3: Holy Mary.
1: Holy Daddy.
3: Bàbá mi kára olè kẹ́mi ọlágùn.
2: Bàbá lẹ́sìn lọ́yẹ̀.
3: Lápá àzòní jóná. Gbogbo àwọn láti lẹ́yìn wa pátápátá Abiola Yali Ali Fada Jazz Bọ́rọ́bọ́rọ́ Bookseller àní gbọ́bi sẹ́ni kọ̀ọ̀kan wọn. Ọlọ́mọ pàlọ́ àtàbọ̀ tí yín náà mọ́. Ẹ̀jẹ̀ ń bá Aunty Mary Nàdí àti Sáré sọ wọ́n fà bọ́nu.
2: Wẹ́rọ̀rọ̀ àdó ẹ̀jẹ̀
1: ọ̀dà mò ń gbọ́ yín ìbéèrè kelo.
3: Ìbéèrè karùn-ún.
1: Kí mo fẹ́ fún bàbá yìí? Bá mi kí mo fẹ́ fún wọn?
2: Ẹ jẹ́ mọ̀ wò.
1: Ìbéèrè karùn-ún. Ó yẹ mọ́ gbọ́ mi o. Ẹlẹ́ẹ̀karùn-ún ni mo fẹ́ pè fún yín yìí o. Ọ̀dà àṣẹ ti ń gbọ́.
3: Wọ́n wà bẹ́ẹ̀.
1: Wọ́n ní gbẹ́dógbẹ́dó ti gbẹ́ tirẹ̀ tán. Ẹ bá ń parí ẹ̀.
3: Ó kù sọ́wọ́ gbẹ́nu-gbẹ́nu.
1: Bó la ṣe lè lo òwe yẹn?
3: Ẹni tẹ́yẹ̀ bá ń bá wí, tẹ́yẹ̀ bá ń bá ọmọ wí tí ó bá gbọ́. Èèyàn lè bá wí lórí ẹ̀ pé gbẹ́dógbẹ́dó ti gbẹ́ tiẹ̀ náà. Ó kò sọ pé ni wà ń bá wí tó bá wọ̀ kó gbọ́ tó bá gbọ́ fáfà ní alẹ́ ni.
2: Ọmọ yẹn wà ní gbẹ́nu-gbẹ́nu.
1: Ọmọ yẹn ní gbẹ́nu. Bàbá lẹ́sìn
2: lọ́yẹ́. Olùbáwí rẹ̀ ní gbẹ́nu-gbẹ́nu.
1: Wọ́n ti jẹ́ gbogbo
2: ẹ̀kọ́. Bàbá bàbá.
1: Hello.
4: Hello, ẹ̀sọ́ ẹ̀ka sàn.
1: Ẹ̀ka sàn.
2: Bàbá mi ni ẹ pẹ̀lẹ́ sà.
4: Bàmọ̀ tẹ kó ètò náà.
2: Yes sir, káàbọ̀ sórí ètò wa.
4: Ẹ jàre. Sàyẹ́sà mo kẹ́yìn náà.
1: Yes sir, ẹ̀ka sọ̀sọ̀.
4: Ọlọ́run kún gbogbo wa lọ́wọ́. Ojú òní ti wà tàbí tó ẹsẹ̀ mo ní bàjẹ́. Gbogbo ẹ̀yin náà, alàtàbọ̀ yẹn sì máa da ẹ̀yin náà ga. Ẹ̀yin àwa náà kọ́lọ́njọ ti gbogbo alẹ́yìn ojúmọ́ ti wá o. Ẹ ṣeun. Báàmọ̀ tán yẹ já yẹ̀wò ìbéèrè kẹwàá.
2: Ìbéèrè kẹwàá. Òwe lọ́bàdé o.
4: Ẹ má jẹun lọ bẹ o. Mi ìwé kankan. Ẹ jẹ́ ń lọ fún kẹjọ.
2: Ìkẹjọ. Ṣé ń gbọ́ mi dáadáa báyìí?
4: Mo ń gbọ́ yín.
2: Iléeṣẹ́ àwọn ọlọ́pàá ti bẹ ní ìlú Kaduna. Ṣé ń gbọ́ mi?
4: Mo ń gbọ́ yín.
2: Ta lolùkọ́ ni àkọ́kọ́ ń bẹ̀, olùdálẹ́lẹ́kọ́ àkọ́kọ́ ń bẹ̀ nígbà wọn dalẹ̀.
4: Bí a bọ̀tọ̀ náà mọ̀, ó yàgbé ṣe ìyẹn máa fi ọ̀ra o.
1: Èyí tó rù lẹ́fẹ́.
2: Ẹ ń tẹ́ ẹ̀dẹ̀ mọ ní.
1: Ìtọ́
2: mọ̀ ní. Wọ́n mọ̀ fà yá. Wọ́n mọ̀ fà yá.
1: Ọ̀dà Esther jẹ́ lọ sójú òpó Facebook. Lójú òpó Facebook, ìbéèrè yín rèé. Ta lẹni náà tó ṣojú ìgbìmọ̀ àwọn ilé ìfowópamọ́ nígbà tí wọ́n fẹ́ dá báńkì àpapọ̀ ilé wa lẹ̀, ìyún Central Bank of Nigeria? Ta ló ṣojú ìgbìmọ̀ àwọn ilé ìfowópamọ́ nígbà tí wọ́n fẹ́ dá báńkì àpapọ̀ ilé wa lẹ̀, ìyún Central Bank of Nigeria? Ẹ fi orúkọ òǹtọ̀ ọ̀hún ṣọwọ́ sí wa lójú òpó Facebook 32FM949 fẹ̀yìn ẹ̀ ibẹ̀ ládúró gbangba gidigba sí. Ẹ fi ìdáhùn yín, ẹ fi ṣọwọ́ sí wa níbẹ̀.
5: 32FM949 fẹ̀yìn ẹ̀. Ọ̀dà ẹja gbé ìpè lápò àti bí ẹ̀ ló.
2: Hello.
6: Hello.
5: Sáré Budan o. Hello.
6: Hello,
5: Ekaso.
6: Amọ̀tọ̀ ìbéèrè kíní ẹ̀sùkú rọ̀ ni o.
2: Ìbéèrè kíní òwe ló sì bá dé o.
6: Rárá ẹlọ́mú kejì wa.
2: Ẹlọ́mú kejì wa. Àwọn èèyàn sáfòwé ó jọ mí lójú. Ọ̀dà ìkejì sẹ́ ń gbọ́ mi.
6: Mo ń gbọ́ yín sá.
2: Lórílẹ̀-èdè wa Nàìjíríà ta wà yìí. Ẹ̀ẹ́mélòó ni àwọn ológun ti dìtẹ̀ gbàjọba tí ò sì yí wọn lọ́wọ́? Ẹ̀ẹ́mélòó?
6: Tí ò yí wọn lọ́wọ́.
2: Ẹ̀mẹ́rin. Ok.
5: Ọmọ, wọ́n dé.
2: Ẹ̀rin wọ̀rọ̀kọ̀.
5: Wọ́n dé.
2: Àrùn òbódó.
5: Wọ́n dé. Wọ́n rí mú. 0705-5949 tàbí 0906-2949. Hello.
7: Hello.
5: Hello, Ekaso.
7: Ekaso.
5: Yes, ma'am.
7: Mo
5: tún ráyọ̀ láti Olúndé.
7: Bẹ́ẹ̀ni.
5: Ẹ̀ka sọ̀rọ̀.
7: Yes, ma. Mo mú ìbéèrè kẹsàn-án.
5: Wọ́n tọ̀dọ̀ ọ̀tá ni.
7: Látọ̀rọ̀ àǹtí Mary.
5: Àǹtí, mo tún ráyọ̀ láti Olúndé. Á wá sí pápá àpá ni o. Ṣé ń gbọ́ mi?
7: Ok.
5: Pápá àpá. Ó yá ẹ bá mi dárúkọ nǹkan mẹ́wàá tá a lè jẹ tí ò ní gba tẹnu wa kọjá. Ẹyin ò ti lọ.
1: Wọ́n ti lọ.
5: Hello.
6: Hello, Sáré-Budó.
2: Sáré-Budó.
6: Orúkọ tó fi lọ gbọ̀dá dé Ṣẹlẹ́fẹ́lọ ake
2: Ayọ̀lẹ́gbàwà.
6: Àwọn àti lẹ́yìn àkọlẹ̀ tán fún wọn. Àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ fàràṣẹ. Àwọn ọ̀gbọ́rọ̀ ó kiri oko délé
1: o.
6: Báwa ya ẹgbẹ̀ sí rẹ̀ ìbílẹ̀ kọ̀kọ́.
2: Ìbéèrè àkọ́kọ́ lẹ fẹ́.
6: Ẹni? Ẹgbẹ̀sílẹ̀.
2: Ok. Ẹ kàn bá mi dárúkọ ọkùnrin kan báyìí ni. O náà
6: lẹ́nu. Ó ti kọ́ lówó ni.
2: Ok, òwe lẹ fẹ́. Ok.
6: Ẹ jẹ́ àbí ẹ̀yọ́ òwe lọ. Àwọn yẹn sáfún pọ̀, mọ́ sáfún pọ̀.
2: Wọ́n sáfún pọ̀.
6: Mo sì yá mọ́ sáfún.
2: Wọ́n náà pé a kì í gbẹ́jọ́ ẹnìkan.
6: Agbẹ́jọ́ ẹ̀ka
5: gbòṣìkà
1: rẹ.
2: Agba òṣìkà. Ṣé gbọ́dà?
5: Agbẹ́jọ́ ẹ̀nìkan ni wọ́n sọ o.
6: Agbẹ́jọ́ ẹ̀ka rí. Agbẹ́jọ́ ẹ̀ka fi dájọ́.
2: Ká fi dájọ́. A pè ẹnìkejì yẹn.
5: Ẹ á tún pè jókòó. Pé
2: gbọ́ kí lọ́pọ̀ àwọn àtọ̀rẹ́ rẹ pọ̀.
1: Bàbá mi ti rí mi tì.
6: Medley. Àǹtí Mary, ẹ̀yin máa yẹ́bá nájà lọ́sàn-án.
1: Ó yẹ ẹ mọ̀ bá nù.
6: Ẹ bá mú ìbéèrè alákọ̀ọ́kọ́.
5: Ìbéèrè alákọ̀ọ́kọ́, wọ́n mọ̀ tí mú. Ó yẹ mú nọ́mbà mi.
6: Ẹlẹ́ẹ̀kejì.
5: Ẹ wá farabalẹ̀ dáadáa o. Ìtẹ́ ẹ mọ̀ ni. Bó bá jẹ́ wípé ẹ mọ̀ ń gbọ́ ròyìn dáadáa, ẹ ti mọ̀.
2: Wọ́n ti sọ darí láàárọ̀.
5: Wọ́n ti sọ. Ọ sọ nú ròyìn darí láàárọ̀ yìí. Ṣé ẹ gbọ́ wa? Dáúdà láti bẹ́ ẹrú ká.
2: Àwọn ìrúpọ̀ mi wọ́n wà yìí.
5: Bẹ́ẹ̀ bá lè bá ṣe ká
2: kú. Àwọn ìrúpọ̀ mi tẹ́ wà yìí.
5: Ẹ kú òǹbí àrùwó wà.
6: Ọjọ́ mo di tó.
5: Ọ̀dà ẹkọ̀ bá mi dárúkọ oyè mẹ́wàá. Ṣé mọ̀ pé àwọn máa ń jẹ àṣípa, a máa ń jẹ balógun, a máa ń jẹ ọ̀tún ní ilẹ̀ Yorùbá. o ye ba n daruko ye mewa ti won ma nje nile Hausa
2: kokoko re ni lo le aroye je je nile Hausa do ere wa nbe o
5: emi a o de ni
2: ere nbe bi oye o Yes, ma'am.
8: Yes, ma'am.
2: Yes, ma'am.
8: Opele eru ni la to.
2: Yes, ma'am.
8: Oya fun mi ni bere no ba te.
2: Lodo ta ni ya mi.
8: Obo baba.
2: E wo baba wa, won ma nso ko, won ma nko wi kan. Wa la igo pe. E kan pari e.
8: Ai gun ope.
2: Mm.
8: Eh?
5: Eh, be ni ma.
8: Ba ma lo gba.
2: Ka ma lo gba. Ka ma lo gba.
5: I never
2: want to
5: lie. I go
2: back.
5: That question, I look you on Facebook. Mona went down con at a one look on. I'm not going to change that. Oh, look at him already. See me, TV.
1: Benny, in Shana Bula Bula.
5: Oh, look at Grandpa.
1: We are here to call Bama to get you. I don't know.
2: Ila to je je
5: le ni won danger na
2: to je ni mapo
5: e o aya ibere aye le je
2: to je ni mapo
1: challenge na to soju igbimo awon ile ifowopamo nigba ti won fe da banki apapo ile wa yun Central Bank of Nigeria sile challenge na to soju igbimo awon ile ifowopamo nigba ton fe da
2: central gugu ara o
1: be ni ngbo fe da le e fi dawun so so rejo
2: a fe n to ba wa mo ku njo na
1: 32 fm 949 feyin e
2: be ni
5: ira
2: wa e to ba wa mo ku njo le
5: a be be
2: ye
5: Hello.
2: Hello. Hello, man.
8: Lowe ni o.
2: Hey, mama Lowe. Yes, ma'am.
8: E mi ni mo wa le bi mo ba ti won fe do.
5: E gbe fun ma. Hey,
2: mama Lowe.
8: Oya, lori fun mi
5: bere
8: keje.
5: Bere keje.
8: Ko ni gba.
2: Okay now. Okay, Mary, you can
5: fe
2: gbo.
5: Hello.
2: Ekasan baba ko la ke pelu
8: ni.
5: Sir, ekasan baba. Yes sir.
8: Baba ta mo.
2: Yes sir. Eka bo sori
8: to
2: sir. Yes sir.
8: Tati fe fe mo ni je
2: na o. Olorun.
8: Anti Mary e fun mi ni number 4.
5: Number 4. Oda. Ah, oye mo gbo mi o papa ni o tori a lo soju de oja laipe e daruko nkan mewa ta le je laigba tenu koja
8: a ni tete
5: tete
2: tete
8: a ni ge ayu
5: oda o di meji e je ayu
8: Ibi mo mama nu.
5: Ah, gas di jabo. Se tete ata yo nko lele je. Ha.
1: Gas di jabo.
5: Ha.
1: Yo jabo yo so
2: mo. Eh, ba mo ko. Yo la gbere. Baba. Na ba ti try. Ba ti try.
5: Bi owo bi owo ni se
2: wa. Na ba try.
5: Hello. Hello e ka so. Hello. Ada lo soju di oja laipe ipe ta gbe ohun o wole be ba lanfani e tun pe wa pada an be loju opo Facebook 32FM 949 feyin e bako na ni YouTube 32FM 949 feyin e debi kibi te yin ba wa te tun fi mo gbo wa daada yeke yeke e le ipade wa lori Radio Garden www.32fm949 ibadan be ba tete sori Radio Garden yin de lo bo si an lo ju de oja an pada bo sare budon te so wo waju.

0: Best radio me. 32 FM ti wa okay.
1: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé ò tí ì rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dàdúdọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: Ṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà, okay.

0: Ọ̀rọ̀ ń bẹ̀ mi bí mú bẹ̀yẹ.
1: Ókí ókí ókí ókí ókí ókí ókí ókí ókí ókí ókí
0: ókí ókí ókí ókí ókí ókí ókí ókí ókí
1: ẹ̀kọ́ lọ́dún ni
0: ẹjọ́
1: ọyá àti esther talẹ̀fẹ́ bá dọ́jà ẹ̀ka àbò sórí sáré ibùdó
2: number 10
1: látọ̀dọ̀ ta ni àti esther ẹ mú ẹnìkan látọ̀dọ̀ ọkùnrin àbí látọ̀dọ̀ obìnrin
2: láti ọ̀dọ̀ obìnrin wa
0: ok ọwọ́ ẹ̀rọ lọ bá dé nìtúmẹ̀
1: ọ̀dà ẹ̀jẹ̀ àti esther mo fẹ́ jù sí yín ni kẹ́lẹ̀
0: hàn
1: kẹ́ẹ̀kọ́ fún wa kọ́mọ́dà bẹ pé gbòòrò ti lọ
0: ni n tọ́ mọ̀ ní ẹbí o
1: ó yẹ dárúkọ nǹkan mẹ́wàá ta lè jẹ́ láì gbà tẹnu kọjá pápápá
2: a lè jọba a lè jẹ president o
0: good are yes
2: a lè èyí a lè jẹ̀yà
0: ìjọ́dí mẹ́ta
2: ilẹ̀ yóò jẹ́ dá
0: ẹbí mẹ́rin
2: ilẹ̀ yóò jẹ́ ọba
1: ẹ ti sọ
2: ìyá lè jẹ pásítọ̀
0: jẹ pásítọ̀
2: ìyá lè jẹ díkì
1: ẹwọ máa lọ lé
3: ẹwọ rẹ sọọsì
0: ẹta ẹta pépèrè bì
1: pépèrè bì ẹ
3: ẹwọ máa lè jẹ díkì ẹwọ máa lè jẹ pásítọ̀
0: ó lè jẹ ṣàwọ́mọ̀
1: àti ẹ́sà ó jẹ ṣàwọ́mọ̀
2: lóòótọ́ hello ìyá mi ọmọ tó jọ mẹ́ta
0: ìyá mi ọmọ tó jọ mẹ́ta
2: mo kúkú ń tà lé ní
0: àwájẹ àdúpẹ́ lọ́dọ̀ lọ
3: agbábìrì àmì
2: ọjọ́ ẹ̀ ń tẹ̀lé ọmọ mi
0: lórí ok
2: ọjọ́ àmì ó ìbéèrè ọkọ̀ tàbí fún mi ìbéèrè ṣá
0: ok
1: ìbéèrè ke ló máa mi
2: ìbéèrè kẹwàá
1: ìbéèrè kẹwàá ọ̀dà kí ni túmọ̀
2: bá ń sọ fọ́nra àwọn ọmọ sí jẹ̀bù lọ́dún ẹ pẹ́ o
0: ókè
1: ẹ ti ẹ̀jẹ̀ fún yín ẹ ti ẹ̀ ní sùúrù kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí máa mi fàgbẹ̀rẹ̀ kí ni túmọ̀ ẹ̀ kẹwàá bá mi lò ní gbólóhùn kó ní túmọ̀
2: kí ni yẹ
1: fàgbẹ̀rẹ̀ kí ni túmọ̀ ẹ̀
2: fàgbẹ̀rẹ̀
1: tí mo tún wá ní kẹ́ẹ̀lú ń gbólóhùn
2: àgbẹ̀rẹ̀
1: ó yẹ bá ń ro
2: ẹ̀rọ ẹ̀ sọ fún wa
1: wọ́n jọ mí lójú
0: wọ́n sì máa ń mọ nǹkan
1: wọ́n
0: máa ń mọ nǹkan
1: fàgbẹ̀rẹ̀
0: bóyá torí pé wọ́n ń jẹ lọ́wọ́
1: oúnjẹ yẹn ni hello ẹ ká sọ o ọ̀dà ìpè ní ilé ìpè o hello èló ẹ ti wà lójú èló ẹ ká sọ o èló
3: ìpèrè
1: ó dojú ẹ o.
0: èló sẹ
4: ẹ ká sọ o
0: ẹ ká sọ sẹ
4: tàbí tí ẹ fẹ mi yẹ sà
0: bẹ́ẹ̀ ni o
4: bá a mọ̀ tán àti mérí ẹ ká san
0: o. yẹsà ẹ kábọ̀ sórí ètò sà orúkọ yín bí tá ẹ ti ń pè.
4: bàbá túnde láti ìjókòdó.
0: ẹ kábọ̀ sórí ètò bàbá mi tàlẹ́ fẹ́ bánájà lọ́sàn yìí.
4: àti mérí ni kò fún mi lérè tó rọ̀ gan.
0: ok
1: ṣé gbà àkọ́kọ́ bàbá mi bàbá túnde rè é.
4: ìgbà àkọ́kọ́ ni ìgbà àkọ́kọ́ ni.
1: ẹ tún ṣàwọ́ látẹ̀wọ́.
0: inú mi máa ń dùn tá
1: ó yẹ mú nọ́bà ìbéèrè yín ó rọ̀ bí ẹ̀kọ́.
4: ẹ mú ẹ fún mi nọmba six.
1: nọmba six ẹ wá bá wò wọ́n mọ̀ o.
0: àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àbẹ́ẹ̀rí nǹkan.
1: ẹ mọ gbọ́ mi o.
4: mo wà pẹ̀lú yín.
1: gbogbo igbó kọ́ ni ọdẹ ti pòdù ọ̀yà ẹ bá mi fà mí sórí ẹ̀ ní pápápá.
4: rere mi rere mi dodo rere mire mi gbogbo igbo re mi ti
1: re mi
4: dodo.
0: a dalẹ̀ ta tó sáré tọrọ bá dí bá èyàn dalẹ̀ yọ wà
1: tó sáré
3: mo ti
1: di Rojo muso lokun mo laarin iseju marun toku ka fi dide Esther sareri to gba ibere ayelujara
5: ari o o da o dun mi emi ga se ja be mo gbe dide pada won gba ani ti ani tale na to soju igbimo won ile ifowopamo nigba ti won fe da bank apopo ile wa le Central Bank of Nigeria eni na ni LC Dodi awon na ni won da awon na ni won lo soju awon igbimo na
1: ba mi Animori Abubakar Tafawa
0: Bani. Ojo.
1: Pata Israel.
0: Ojo kankan.
1: Gafar Abchori Adekunle won ni fagbere sluggish. Yeah, idahun re na si nu fagbere looto. Eni to o ro die ta se ti e loju kan na.
0: Lodo ti mi bi. Capital Equatorial Guinea tun tan se ku lo tori jo mi. Civitas de la Paz. Tori jo mi. Eni akoko to je oludanileko akoko ile ise awon olopa njo na lo ni ipile kaduna oni malam audubako omo re pada se gomina ipile mu be ni o pada se gomina ipile mu awon owe ire eni kan yi gope jo bata ko gope ko to so se se ni won ni ayi gope jo bata ai si gbejo eni kan Kasorenu, turi jo mi. Kasorenu. Geise, agbojo eni kanda jo. Lodo ti mi kujuba lo.
1: Ode jembe, lato do baba leshi lo ye wangba. Gbedo gbedo ti gbeti reto, oku so wo gbenu gbenu. Awon kanan ni wangba bere wa loni. Atanti ti wang jedi ki, ti wang je pastor.
0: Ame rito.
1: Oruko mi tasile kwe lede egbo tupu, turi ojo mi. Awon ye ta wanje nile ahusa, ni waziri, ni yerima, galadima, kaigama, siroma, wamba, emia, maisaki, ati lamido, ati bamba on lo. Turi ojo mi, wofin ta wakboro yi dada, eti mo gbo, awon ko bamba on nuro nye. E fagbele, what if idanwe sojo po Facebook, we ni toba sheki, ni toba shulo. E bo wabiko. Oda awon ona ta fi n bara wa so laye ati jo gbugbo na la mo on le lala gogo yun tan cry awon le lo aroko won le lo aga aga tita ipe lodi oni an lo na si ko so mo de be won so le lo awon ete ai fenu so le foju ba ni soro ori ese ati bam bam lo ba mi
0: to adupo lowo yin tan se ati le ifeto lati gba yiwa o Baba Wabiola Yaliali, Lambok, Germany. Baba Charles O'Connor, not Washington, D.C. Baba Booksellers, Nigerico Lebana, as you go to be a washow. Why do you allow the tattoo to it? Was it boy?
1: Yes, Oluwa Mary Omojo. Loru ko temi.
5: Esther Falade, Omojo, that is your color, Loko me.
0: Ba Moto, Ademola Dejumo.
1: Ire.

0: I can only be a cabal to Georgia, 32 FM 94.9.
1: All right,
0: Gary. Ah, Cabas, you can't worry, you know, but she, mama, could you catch your loss of Georgia? And you don't bother, no, Lumbo, Lati, Willa, Shukutu, BT Joba, Willa, now, Tianti Moon, Lady, Orisha, book, can't tell why any massacre on the beach up with him, Vera, or Calara, what you're there, or just in bed. Papa, you let you what you know. You know, Jimmy, you don't go die, you want to come with you. What's it down, Bebo? You know, massacre in bed. Musa Lukua, near Poruko Niton. Olobe ni waju ikeun jama kan ni lukuwa nbe ti awon onise labi ti an si de ti an ba won nbe ojo di bimo pe awon olopa gba ipe lowo ago meji ku iseju mewa lojo ti isele won to waye o won si je o di mewo pe afa to liwaju rin o gangan ni awon eyan ni an wa wa o nigba ti won si ni agbiyanju ati tojo e won gbere ilewosan lati ri pe won do la mi re won si de nigba ti an de be gan imamu yi so fun awon eyan to je olujosi nbe pe kan se suru kan ma koju ja si enikeni o para awon ti nbo sipo amon ka ba nbo lowo na won lara abi ti lo ijoba ipinle sokoto ti wa pa lase pe ki won o ti masasi on pa lakoko ina ko le je bi ibudo iwaji lori isele ikolu eyi to waye nbe be ni ti gbe igbimo kan dide lati se ofin toto lori isele to sele na kan si mu kan ri daju pe awon mo awon to sise laabi ohun ati idi to fa ijoba ti wa so pe ni tawon o àwọn ògbà ẹnikẹ́ni láyè láti mọ fi ẹ̀sìn bójú mọ tàbùkù ànábì muhammad òjíṣẹ́ ńlá àti àwọn èèyàn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n sì ní kálukú ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹni tí kó wá ń sè ni bákan náà ti wá kàn sí aráàlú wípé gbogbo àwọn ọ̀rọ̀ àlùfáàǹsá tó lè máa bí ẹ̀sùn tó lè ba orúkọ dáadáa tí ìpínlẹ̀ sokoto ní tó lè bàjẹ́ kí ẹnikẹ́ni dájú pé kò tẹnu àwọn jáde o ojúṣe àwọn ni láti dáàbò bo àlàáfíà àti dúkìá aráàlú lédè kan ìmáàmù ti lọ́ọ̀tì ọ̀ wọ́n sì ti tí wọ́n sáré.
1: Ó dáa torí pé ọ̀nà bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ròyìn jẹ́mi náà rọra tọ̀ ọ́ ṣẹ́ṣẹ́ sí ẹgbẹ́ ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ròyìn wọ́n ní arákùnrin kan náà lọ́wọ́ ti tẹ̀ lórí ikú èyí tó pa

0: ọ̀rẹ́bìnrin rẹ̀ nípínlẹ̀ kaduna gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bí wọ́n ti kọ́ ta sí lórí ọ̀fẹ́ láti ká wọn ni ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wà nù rẹ̀ yìí òun náà ni wọ́n sọ wípé rebeka ọ jáde láyé nígbà tí ẹni sọ pé wọ́n bá òkú rẹ̀ ní ojú ọ̀nà kan tí wọ́n pè ní mai angwawa ní ìpínlẹ̀ kaduna nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn ni kódà níbi imú rẹ̀ wọn ni wọ́n bá àwọn nǹkan kan bẹ̀ bíi pé bí ọ̀sẹ̀ bí nǹkan míì bíi kẹ́yìn ọ̀fẹ́ mọ̀ ṣe bíi fóòmù nímú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka èyí tó jẹ́ bíi ọ̀tẹlẹ̀múyẹ́ láti ṣiṣẹ́ ìwádìí wọn ni lọ́gán èyí tí wọ́n rí òkú arábìnrin ọ̀hún gbajala iyún òní gbàgede gbangba àta tí wọ́n pè ní fídì wọn ni náà ni àwọn ọlọ́pàá débẹ̀ tí wọ́n sì yẹ̀ wò wọn ni wọ́n gbé òkú rẹ̀ lọ sí ilé ìwòsàn St Gerard Hospital ti ń bẹ ní Kakuri wọn ni ibẹ̀ náà ni dókítà ti ń bẹ lẹ́nu iṣẹ́ sọ pé sọ́rí o òkú ò lẹni tẹ́ ẹ gbé wá wọn ni gbé ó sì dà bẹ́ẹ̀ wọn ni ọba sọ pé ó dá o kí wọ́n lọ rèé gbé òkú rẹ̀ pamọ́ iyùn sí ilé ìgbókùúpamọ́ sí láti ṣe àyẹ̀wò irú òkú tó pa á gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ni ṣáájú tẹ́lẹ̀ ó náà ni ìwádìí ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan tí wọ́n ń pè ní jatau ó náà lẹni ìkẹyìn tọ́já wípé ó náà ni arákùnrin ọ̀hún àti obìnrin tó dolóògbé náà ó ni wọ́n jọ sọ̀rọ̀ iyún rebeka wọn ni lẹ́yìn tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé jatau náà ló jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ tó sì sọ fún rebeka wípé kó wá bá òun nílé òun iyún lágbègbè kan tí wọ́n ń pè ní ẹ̀bánò wọ́n ṣàlàyé sọwọ́ iwájú sí wọn ni arákùnrin ọ̀hún ó náà ní ṣiṣẹ́ iyún níléeṣẹ́ kan tẹ́mi ò ní lè dákọ rẹ̀ kọ́ mọ́ dàbí ìpolówó ọjà wọn ni iléeṣẹ́ gan ibẹ̀ ni wọ́n ti lọ rèé náwó gan nígbà táwọn ọlọ́pàá tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni ibẹ̀ náà ni arákùnrin ọ̀hún ti gbà pé ẹjẹ́ sòun jẹ́jẹ́ rebeka ní tòótọ́ ọ̀rẹ́bìnrin òun ni òun lòún sọ wípé kó wá sí ọ̀dọ̀ òun ó ní ṣùgbọ́n nígbà tóun dé tó dénú ilé àwọn òun náà ni èdè àìyedè kan ló bẹ́ sílẹ̀ nítorí pé òun gba ìpè kan lórí ẹ̀rọ gàásímì létí òun tó sì jẹ́ wípé obìnrin míì òun ló pe òun ó ní eléyìí náà ló di ìjà láàrin òun àti rebeka ó ní òun ọ̀sámọ̀ ká mọ̀ bá lọ́wọ́ ná èdè àìyedè òun náà ló ṣàtọ̀nà èyí tí rebeka tó fi kú mọ̀ lọ ó ní lòún wá wò wípé àti á wá gbọ́ ṣé àṣpá ọmọ ayé ọmọ ìgboro àṣírí ọ̀gbọ́dọ̀ tù lòún bá fi wò wípé kóhun ọmọ tiẹ̀ gbókun rẹ̀ jìnnà gan kódà tò sí ẹ̀gbẹ́ ilé lọ́dọ̀ ọ̀hún káyé ọmọ bá tètè fura sóhun òun náà lòún gbé jù sí wọn ní ṣùgbọ́n nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá táwọn bẹ̀rẹ̀ ìwádìí gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún dsp mansur hasan wọn ní afurasí ọ̀hún ní bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá níbàwọn àti ṣàlàyé ihun tó fa ikú ọ̀hún gan ní ẹ̀kúnrẹ́gẹ́ wọn ní ibẹ̀ lọ́dọ̀ àwọn báyò báwọn bá ti wá parí ìwádìí tààràtà òun náà ni yóò mọ lọ sí ọyẹ ilé ẹjọ́ ṣùgbọ́n arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bí afurasí wọn lọ gbà pé lóòótọ́ ọ̀rẹ́bìnrin òun rebeka ó kú mọ̀ lọ ni àṣírí mọ́ bá a tún ló ṣe lọ ju òkú rẹ̀ sí kì í sọ̀gbọ́jọ ó jọ ewé ẹ̀kọ́ lẹ́yìn ọkàn dànù sí orí fídì.
1: Gẹ́gẹ́ tó múròyìn ilé náà tó ti yọjú wẹ́rẹ́ yìí wọ́n ṣèdí láti ìlú Èkìtì nípínlẹ̀ Èkìtì ló ti ń jẹ́ jáde bọ̀ ilé-ẹjọ́ májísírèètì kan tó jókòó ládùúgbò Èkìtì náà ti pàṣẹ wípé àwọn ọkọ ìyàwó àṣàṣìṣù kan pé wọ́n lẹ́jọ́ jẹ́ wọ́n sì ní wọ́n tì wọ́n mọ́ gbaga Lamidi Salau ẹni ọdún mẹ́ta ó dín ní àádọ́rin àti Lamidi Aina ọdún márùn-ún ó dín ní àádọ́rin lórí ipa tí wọ́n kó lórí ikú tó pa ìyàwó ilé kan ìyún Kẹ́hìndé Obizie ní orúkọ rẹ̀ ròyìn sọdímọ̀ pé Kẹ́hìndé wọn ni ẹ sapa ni ọkọ rẹ̀ náà lẹ́ tó ṣiṣẹ́ ọ̀hún wọ́n sì ní alápatà lọ́kọ wọn lórúkọ rẹ̀ jẹ́ Sodiq Ibrahim àìgbọ́ra ẹni kan lọ bẹ̀rẹ̀ láàrin lọ́kọláyà ọ̀hún níbi tí wọ́n gbé nílùú Adó Èkìtì afurasí ọ̀hún tẹ́ láwọn èèyàn máa ń pè ní àáfà ẹlẹ́ran wọn ló ti yọ lọ báyìí o ṣùgbọ́n ló kọlu ìyàwó rẹ̀ pẹ̀lú lẹ́bẹ́ tó sì sapa pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n láwọn fẹ́ gbìyànjú láti bá wọn pa ẹ̀pà ìtùsáwọ̀ àwọn méjèèjì tí ọ̀rọ̀ kan iná Lamidi Aina àti Lamidi Ọkọ wọn ni wọ́n ń bẹ ní ilé ìjọba tí ń bẹ ní Adó Èkìtì lórí ẹ̀sùn pé wọ́n sòpàpá láti gbẹ̀mí èèyàn tí ẹ sì padà wá gbẹ̀mí rẹ̀ ọlọ́pàá nídẹ̀ẹ́jọ́ Akíwálé Oríyọmí ìyẹn ló dé ó di mímọ̀ fún ilé ẹjọ́ wípé ìjà àwọn èèyàn wọ̀nyí ṣe àwọn èèyàn tó dára àti ọkọ̀ olóògbé tó ti sá lọ ó ní ìsopàpá àti ìṣekúpani ó ní lábẹ́ òfin lórí ikú tó pa Kẹ́hìndé Omizie bákan náà nìyẹn tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá níyà bẹ sọ̀rọ̀ nípa àwọn abala òfin kan tiwa ọ̀daràn ọdún 2021 ti ìpínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Èkìtì àti bó ṣe jẹ́ pé ó burú jáì tí ìṣesí wọn tó sì tako àgbékalẹ̀ òfin náà gbogbo báwọn alára.

0: ni bamu pelu bo ti pa danu dukia kan soso ti won so pon gbemi le gege bi ogun ni re won ni eyi ti owo re to tun 100 million naira won ni lori igbiyanju pe o fe japa in lo si ile okere to nti awon mo lebi e iroyin ye re lekun rere apa abi to ti kaye fi gangan egbo tesi ti beru eyan won se la yoro wi pe o ko arakunrin ohun won ni ti gbogbo aye mo si ni civox won wa salaye won ni iyawo re in lo duro le lorun to si so fun wi pe gege bi okunrin wo bi orilede bo ti ri won lo so fun wi pe dukia to ni ki bada ko wa gbogbo ona ko je ka won o le fi orilede Nigeria sile ka won o si japa lati lo re sise aje ka won ba le to ma rowo mu senu ju bo ti ye lo nigba ti won salaye oro won ni ifungun mo ni latowo iyawo re won lo po de bi ge gege bi won ti salaye oro won ni iyawo ohun ina ni so fun pe iwo na wo ja ku orilede Nigeria se tori bi pe gbogbo awon ore ti tohun atawon oko won gbogbo won ni ati n gbe nilu oba ti won si ti ko kuro nile Nigeria won ni iyawo ilo sasoro bi pe dandan la afi bi oko ohun bo ba lo ri wa owo won ni oko lo so pe nibo lo nti fe rowo won ni koda iyawo na ni n toka si bi pe oda awon dukia bayi bayi bayi bayi da ba ta awon si wo won ni ngba to di bi pe idamu ohun po in loko ba jowo e alaafia re lo jowo re le iyawo e lowo wi pe se ka won ta ni nigba ti won ta duki ohun tan won ni iyawo o na lo soro wi pe se bo nso fun wi pe awon ore ehun ti won be nilu Ebo eni ti mo ba won se iyun visa agent abejent visa ni won ni o ba si mu owa o won ni won si bere igbese lotun lo si won ni sugbon awa moru visa ti en bere boya visa yi yan ni abi bibo abolobooro won ni tori pe bi osu se gori osu mara won re won ni toja yi pe iya abeje omo ye gbe be si na ni won oromira ti won reje won ni oko reti reti reti pe edakun visa da visa aboni visa ti salo won ni ninu reti eleyi o na ni arakunrin ohun o na ni tin fi won doni tin fi dola won ni pelu gbogbo awon oro lorisirisi won ni gba to ti eya o na lo di bi pe arakunrin ohun ko lori ofe lati mo ba eni ti n ba se visa lati rin ajo lo si ile ogere soro mo won ni won wa jo wa ninu ile lojo kan won ni se na ni iyawo to n si wa ni inu ile won ni oko iyawo lo ti e mu fone re pe ti won ti e tare lo fone iyawo ohun o apa abi to ti kaye fi gan nu o krista won ni ibi ti oko ti o ti n te fone lo fone iyawo re won ni message kankan sare wole ni won ni bo ti sare wole bayi won ni lo wa di message won ni okunrin ohun wa oko iyawo o wa lo re si message ohun wo won ni lo wa di number eni ti o gba owo visa lowo re to n ta to si je gbe arakunrin ohun o ni o ti blog number ohun ti o bo n soro mo o ni sugbon nigba to won o pada ma wa ya awon oro to won ati arakunrin ohun ti won ti jo so ati iyawo ohun o ni won ti soro fun opolopo odun seyin o ni si iya lenu ohun wa ri gbogbo awon nkan ti won jo so oni eyi lo wa fidi eran wi pe ase eni ti iyawo ohun to mu wa ba ohun gege bi visa agent e eni ti won ti jo gbaro me eni to ti fe ri tele tere ex oxbandin re o na ni akunrin ohun nigba ti salaye oro won ni arakunrin ohun na lo gboju agan si iyawo re pe e wa ngbo lori eye ebi arakunrin tawon jo nsare ko ba ole lori ati lo ta pe kawon tirafu kuro lori lede Nigeria re won ni nbe na ni iyawo so won pe wa o ni suru ni o sori ex boyfriend yi ohun ni to je pe awon ti jo nsoro sugbon o kan wo beyen ni looto looto lo ohun ti fe ri sugbon pe nkan kan mi njo be laarin awon gbagbe ko si nkan kan laarin awon rara se ti e ba eni sin yi won ni logo ti arakunrin ohun to gbo ti iyawo e to si fi o ije oro mule wi pe en to n ti fe ri tele ni afi wesi oko ti da ku o won ni ori pe won oji won ni na ni oko wa won ni tori so so wi pe gbogbo dukia won laye ati lorun to n gbe mi le o na lohun ti gbe ta
1: eyan mi ma tun gbe de o gede de o omo ta gbogun goro aji kaka loju sare wa wo o ti mi pe na wa wo o ti mi ko to lo we mi mo bo bi se fe busy to ru jise te gba te ni mo ko awon omo yin mo ko bo bo yen hello
2: Krista
1: need this person to word
2: Krista
1: e si wo mo wa gba to ni king god to ba o ma wo lo dari aye mi
0: Krista.
2: Ti mo mo ni e na o.
0: Krista. Se mo mo ni.
2: Ojo ba gbo mo mo ni. Nkan ti o ba de bayan yo ki n gbe julo. Mo mo ni obo. Ala. Lo ba ni ki ta property.
0: E si bo na o fe fi relocate.
2: Won le mi bi ni. 60 million. Property total 60 million. Se ko ni ko ni ma wo 80. To ba fi ta dukia 60 million o ti wo 80 million. Omo.
0: Obirin yen lobirin buruko.
2: Sorry o.
0: Obirin yen.
2: Ba ma control bi si aye mi. Ma le de yin. Ah, hello. Mi yo so ma le de yin. O da aye ti won wa part 2. O wa waste lifetime mi.
0: Obirin yen ni o da. Obirin yen ni o da. Won na wa wo so o wa je boyfriend yen. Ex husband.
2: Amoye te ti te yo te ki ale yawo yan era sa. Ti yo te kale yawo yan.
0: Ebi to ba ti e te ki te jo bora yin lowo ebi ka du ko mo ba to.
2: O ti mo to ba mo ni.
0: Godison, so
2: the,
0: I trust you, action man.
2: Action, go. Well, thank you so much. And the
0: so
2: I
0: just want to
2: go
0: and share. I just want to go and share. I just want to go and share. I just want to go and share.
2: I just want to
0: go and share. I just
2: want to go and share. I just want to go and share. I just want to go and share. I just
0: ese etiru ise ti wa gbo lowo re
2: don mo si daddy mi last no ti get out
0: ale ti wa ko se ni oju aye baba temi na
2: so bi wa le lo free of charge ah hello bi le lo free of charge o ala
0: owo to gba lowo re yi ni si
2: sorry o ye ti do sorry o sorry o you are a mumama
0: ah
2: e wa gbo ile ni je ni
0: se gbo ra rapture oni mo ko bobo yen
2: eh na o
0: ko rara ah bawo lo bi se ma fi dodan
2: eh o wa
0: le mi lare lai lai
2: o wa gbori mi le tan o mo fora o ni mo wi jenu mi
0: emi
2: akiko mi la sakede dirin
0: te ba ni fe yawo yin e gbo si le ni
2: mo fe ka re le kan jiri o jori mi o buru
0: ashe
2: ni lo abuja le le tun tin waye o re bi pe awon gender yin na ni o ri di omo tutun tutun ni a tun lo rinu pali
0: ejo won ko ejo won ko
2: aka
0: ejo
2: ni lo abuja ibi ti a pe ni garadima nilu abuja omo koko omo ojo omo obirin ni won ninu pari ni ti ri loju titi o si wa nje igba eleketa ti won o ri omo laarin osu me laarin ose meji ni agbegbe nilu abuja aluko ilese olopa ni abeun joseph ade ani so bi kini o ti bari lokan je to ba je pe awon ri omo ebi anki nilu abuja lenu jo meta ni papa agbegbe garadima won si ni ke fopin si o ona wo omo eni lucky o alo ti o se mi lo phone
0: amọ kire
2: won ri lo fe ni
0: to fun re olodumare
2: ah ebi joba tin se ngba kan tin le awon mo lese titi awon ti o ni daddy na ngbe le baun abi o se aloju fun mi tin ni bele pe to nbenu e nko
0: gbo awon ti ton sha ti o ti am be long kon lohun ko wo ko wo la ti to bi re ko da won lohun
2: abi
0: eni o ti bi ko mo yan ku o
2: ami ko mo yan
0: to ba wa ya ti an je gbogbo e mo ra won ta duo bo la duo gba won lo lohun gba gbe awon o ti e tun wa iru awon be na le o ah okunrin
2: mo
0: mo tutu ni eh olo mo jo mo mi o so jara daddy mami me ngba be be fe nnu
2: o ti gbe
0: to akosu lo palade
2: o ti gbe
0: agba ko mo die
2: agba ko mo ni mo ma like wedding ya ya ki jesi mo ma study po lo ma suma mejo ma ri di oju wa ba me to mu ti e dada
0: ma se o kai kai kai kai
2: a de ku so pula raya mi mu mi eh ewo ori ede kan si won ni awon ara ilu ebo tun se walele wa gbo won ni latapa mi kan ni ilu ebo ni ori ede ti wa o ajo nabdak lu si ba wa de na re tori pe won ni ipinle rivers ni bi kan ta pe oguruta loju ona eneka oguruta won ni ogun ebo kan ti en fe ran wa lowo lati ori ede america lo de kale o sugbon ni papa ko ofurufu ni lu contaport ni ajo nabdak ni ti kan mo lasiko chan se ayewo re kódà wọn ní kọ̀ǹtẹ́nà tí wọ́n fi gbé wá wọn lọ bí ẹsẹ̀ bàtà lọ́nà ogójì ibi tó tóbi dé wọn láwọn ti sì ń bẹ́nu ẹ̀ àwọn oògùn tí máa ń túra ká wọ́n bá ti pẹ́ fẹ́ mọ́ rẹ̀ yàn àwọn oògùn ọgbẹ́ ẹnu àwọn oògùn ara ríro àwọn oògùn hypertension àtàwọn nǹkan míì tó jẹ́ oògùn tá láfi ẹtí dé bára àmọ́ gbà tí wọ́n sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá ní ẹkùn ti bẹ̀rù chukwuma olígbò tí wọ́n sọ̀rọ̀ jáde wọ́n jẹ́ odi mọ̀ pé lábẹ́ àṣẹ ẹjọ́ jẹ́ ọ̀gá àwọn làwọn gbé ìgbésẹ̀ yìí wípé gbogbo àwọn ògùn tí wọ́n fi ràn wá lọ́wọ́ kọ́tákọ́tá ọlọ́run ọ̀jọ́ kárí ìgboro wípé gbogbo ẹ̀ ló ti bàjẹ́ tán pátápátá wọ́n tún wá ní iléeṣẹ́ ológun àtogún kakí àtogún pẹlẹbẹ wọ́n ṣàṣìn wọn débi tí wọn ó ti gba gbogbo àwọn kiri ìjẹ káwọn ti tún rán ká mọ́tò kó lọ gbooro.
0: Ìfún ọmọ tó máa lọ jẹra. Obìnrin kan ó ṣe gudugudu méjì àti ẹ̀yà tó plenty wọn wà á mọ orú ẹjọ́ tẹ́yìn
2: ògbìn.
0: wọn ni ọkọ rẹ lójú iná tí ewúrọ gbọdọ òun lásìkò tó yẹ kó bí ọbọ ta gẹgẹ bíi bàbá wọn ni lọgbọn bàtà rẹ pẹpẹpẹ bàbá sá lọ ó sì dọmọ mẹta sóbìnrin ọhún láyà ọ sá lọ wọn ti á wá kiri orí dé báyìí nígbà tí ìhun ti kiri tó ti ṣe gbogbo ọṣẹ tó ti dó ṣẹ méje múrí kan ó ti tọjú àwọn ọmọ wọn ti dàgbà wọn lóbìnrin kò ṣe méní ṣe méjì owó orí tọ san gẹgẹ bí owó orí gẹyìn tó fi fẹ ń gbà náà ẹgbà ó ti dé owó orí padà fún
2: ọmọ ti tèmi àbí
0: so ọmọ èwo
2: pé ọmọ ni ó gbà
0: ẹ yóò pé òun ló ń lọ ebó owó orí ló fi kílẹ̀ pé ọ̀sán owó ẹ̀
2: má bíi pé
0: mọ
2: dájọ́ wa sọ̀rọ̀ torí àwọn èèyàn wa mo máa sọ kíní ọjọ́ orí mi kéré but by tabaco ni experimental room àti reality tan face kayo a serious variables kúrò nínú reality ẹ̀yin tí ẹ̀ ń dọ́mọ tọ́lọ́wẹ́ tọkùnrin dàmọ́ ọdúnláyà gbogbo tẹ́ fi gbé ọlọ́wọ́ bá yín
0: ṣe
2: àwọn kan àti pé ṣe ọmọ ló léwọ kó ń bẹ o àwọn kan àti pọkùnrin lọ́ọ́ yá ka o but regardless ibi tó bá wù kó gbà yẹn sí yín ẹ mọ̀ sọ pé ó di alẹ́ kẹ tó gbowó ẹ pariwo ọkùnrin síbi tí ó ti ṣẹ̀sìn torí tó bá dalẹ̀ tẹ bá tọ́ àwọn ọmọ yẹn tọ́ wà láì mò ń sọ fún yín àwọn yẹn ká sọ fún mọ́mì tí yín náà ti pọ̀ jù ṣé mọ́ ti bẹ̀ yín.
0: Nítorí n tó lè pé náà ni kó bèrè yẹn ó ká kò yàwọ́ kó má parọ́ kó ṣàlàyé bí gbogbo ẹ̀ bá ṣe jẹ́ fáwọn ọmọ ojú bẹ́ẹ̀ náà lọ kọ́nà bá ń fọ̀rún re kẹ́ bàbá mi bàbá mi ni pé oníkálukú ń ṣiṣẹ́ ọmọ ni olólùmarè nìkan ló mẹni tí í jèrè ọmọ.
2: Ẹ mi gbé ṣé tó fún ẹ tán mo jumọ láàárọ tí mo pass message tí mo sọ fún ẹ lẹẹkan mo dẹ rí yẹn ó ní Ondo State ni òun abẹ́kúta lòun fẹ́ ó náà àti àwọn ọdọ́mọ abẹ́kúta wọ́n sì wá jálẹ̀ ìbàdàn àtọmọ àti ìyàwó sì filẹ̀ bàbá yẹn lẹ́yìn kí.
0: Dásúmọ̀ ara lè ti wà.
2: Dásúmọ̀.
0: Ẹyin ti wa ní gbòòrò kí ló wá bùn.
2: Àgbọ́gbẹ́ mú gbọ̀gbẹ́ oníbòjì.
0: Gbogbo mo ti rọ́gbọ́n
2: lọ. Ìgbà tí gbàgbà tó wà dẹkùn kedere. Tọmọdé tàgbà wọn jẹ lòdó rí wá. Omi gbọdọ̀ ti
0: di. Tí ó sẹ́yìn sí ó fà á.
2: Lekúdekú ẹ̀ lè pa mí.
0: 5,949,0705.
2: Mo ti gbé bọ̀ dá Sunday.
0: Hello.
2: Kọ̀tà mi kò ló mí.
3: Ẹ̀lẹ́ káàkiri ẹ̀ pé tó.
0: Yes, mo.
3: Orúkọ mi ni Abídèmí Sulaimọ́ mo pé
2: láti ìyá mi. Ẹ ká àṣẹ.
3: Ẹ ká àṣẹ.
0: Ẹ ká àṣẹ.
3: Eléyìí tí mo fẹ́ mú ń bẹ̀ ó ní obìnrin tí ó lọ lé ọkùnrin tí wọ́n pa tán lọ gbé síbì kan kọ́nà já àwọn ọmọ ọmọ gbọ́ràn. Bó ṣe wà yẹn òbí ẹ̀ ni mọ́mọ ẹ tó ń bí friend tí tó fi lọ rí kò òjijì yẹn kọ́nà jẹ́ káwọn ọmọ ọmọ gbọ́ràn. Ọmọ gbọ́ràn sí táwọn òbí wọn bá sọ níṣìí ó ti dòun nìkan níṣìí tó bá wà níṣìí. Kọ́nà wọ́n já síṣẹ́ ọmọ dànù.
0: Wọ́n
3: já sówó tá à ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n já sówó ọmọ dànù. Ẹ̀sùn tábí àbí ìsúwò kọ́nà mọ́ tí wọ́n tó gbé wá kára mọ́ lé. Nàbọ̀ ẹ pé tó àwọn náà ní jáde nínú òye kàyé sí làgbára náà.
0: Ẹ ṣeun.
2: Ẹ ọ́ mi gbé bọ̀.
0: Mọ.
2: Nǹkan níjọ́ ní ibi ọdún mélòó kan sẹ́yìn mo sì ń sọ fún un pé a ti rí jù ọ lọ ọ̀nà bí tó ń tọ́ ẹ̀ ìnísọpá ẹ̀ tó ọ̀fẹ́ lé èsì yẹn rè ìbẹ́ kó ṣubú. Ó ní ẹ wo mi ò kí n sọmọ kékeré. Àkàmẹ́jì sí ọmọ ayélujára.
0: Àgbàlagbà.
2: Ilé ọkọ̀ kẹta ló wà báyìí wọ́n gbà á kì ni.
0: Ìyẹ́ ìyá. Lọ jẹ dúkìá olè.
4: Hello.
0: Yes, mo.
4: Ẹ máa tá a sọ ẹ pé.
0: Yes, mo.
4: Àìlè wọ̀ lágbára
0: ọ̀nà
4: àǹtí bíi pé
0: àbúrò
4: tí mo fi yín
2: o
4: ẹ rí i pé kọ́lọ́run ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin oríṣiríṣi lọ́lọ́run ṣáàdá wa wọ́n wá gbé ẹni tẹ́ ti fẹ́ rí ọwọ́ àgbé lọ lé pípọ́ tó torí rẹ̀ ta dúkìá wọ́n wá ti ẹ̀sọ́ sí ìdìníìsìn àádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ rí pápá yẹn lóbìnrin yìí apá yẹn gidi ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ máa nífura ẹsìn yéé finú tán yẹn ẹyin alákọ̀wé náà lẹ sísá ni irú nǹkan báwọn ti sábà máa ṣe ẹ sì finú táwọn ìyàwó yín tán tòun nìkan náà kúkú ni
0: tẹsí
4: ó ní àbáyọ báyìí ọlọrun má jẹ apá sán ọlọrun ó la ọkùnrin yẹn o ọpẹlẹ ẹrú ni látọyìn.
2: Mọ ẹtùkí ẹjẹ díẹ bí ẹtọ kẹbi sọrọ tán o mọ kó dé ok èmi mo dé sì mo bá usman lọkàn yín mo fẹràn kan lọrọ yín kí ẹyin a máa sọ fún dájú yín pé ẹ bá mi kí kírísítà o wọn fọmọ yín lówó láti ẹtọ wa o onísìjú tèmi sí ni
0: dájú
2: náà wọn dán wà lẹ.
0: onídùúró mi hello hello ẹ ká sàn o.
5: Hello.
0: Wow.
5: Hello. Yes, sir. Yes, sir. tẹ́lí ìròyìn tẹ́ta lórí arábìnrin tó fún ọkọ̀ ẹ̀sí ló gbèsè lórí pọ́nkẹ́ tábìlì àbẹ̀rẹ̀ yẹn ẹjẹ́ sáré sọ sórí kan fún yín ó lẹ́nìkan ní ọ̀dọ̀ ádìbáyé ó ti dé bíbí 10 years tí mi tó dé bíbí because this is my 20 years wọ́n ti ra ní wọ́n ti settle down gbogbo ẹ̀ lóbìnrin yẹn kàn gádé sọ pé ẹjẹ́ lọ sí florida láìpẹ́ wọn ó dàbí nàìjíríà owó ló tó ti là ìpínlẹ̀ ó kàn bí ìtọ́kọ ẹ̀ ìyẹn ka gbogbo ilé ó ka gbogbo ẹ̀ wọ́n mú bù lọ sí florida wọ́n lọ gbé àpàtì under 2 years ìkọ̀kọ̀ rọ̀gbọ fún wọn wọ́n ti kó padà wá sí bíìsì náà wọ́n tẹ̀ wá padà sí ẹsẹ̀ àárọ̀ àwa tún fílẹ̀ sí bíìsì a tún ti gbó ìlú wọn lọ so wọ́n tàbí sẹ́yìn lẹ́sẹ̀ tì dá mo sọ́ọ̀rì láti sọ àdúgbò pé tẹlifóṣe bí lambo ní bẹ́ẹ̀ ló bí èmi ọkàn mi le lórí ọ̀rọ̀ advice látọ̀dọ̀ obìnrin
0: tẹ́lí
5: in order for us to save ourselves and save our family tí obìnrin bá kú yàn ní advice mẹ́wàá àdìbí lè gan gba méjì because ìdákan náà dá àpòlọpọ̀ wọn ìyẹn ìkan tó bá ti rí sáǹtì làwọn máa ń pọ̀ lù sí not contagious the consequences ara sọ̀rọ̀ dáadáa lẹ́tà àmì mọ́ nìjára ní àti bíi pé àti ẹ̀dúpẹ́ ẹ̀dúnlágùn fún
0: ẹ. Ẹgbẹ́ ojú yín sàn ọ́n mo ti mọ̀ pé ẹ̀dè bẹ́ẹ̀ ó ti mọ̀ pé bí ẹ ń lọ́nu ẹ̀ṣẹ́ dúró dé mi. Ọlọ́run ní jí abọ́wọ́ àwọn àgbákò obìnrin kan ń bẹ ọlọ́run ṣàánú wa ni ó ga.
6: Mo ti láwọn àlejò hàn yín o àwọn èèyàn tún ń pè wọ́n ń pè ẹ̀ mọ́ bínú ẹ̀jẹ̀jẹ̀ ń ṣe ẹjẹ́ àṣìṣe owó tí a tún gbà láàrin ẹyin náà lè gbé polówó ọjà yín wá 32 FM 94.9 bójúrí ìròyìn kàyéfì náà ni à ń bẹ pẹ̀lú yín ẹyin àlejò ẹ̀kásán
7: ẹ̀kásán lótú
0: ẹ̀kọ́ yín o àti ẹ̀yẹ́ ẹ̀dá ìṣẹ́jú fún kírísà ṣe ń ṣẹ́jú pa ṣòro sówó ní inú mà ń bí kírísà ọmọ nǹkan gẹ́ndà rẹ ni 60 million obìnrin mo ṣe dáadáa nu ẹni bí ni
6: ala
7: orúkọ tèmi ni adékunlé láti lè ṣe soft sands property.
8: Orúkọ mi ni esther falade láti lè ṣe soft sands property.
6: Alàgbà adékunlé jẹ́nbẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín bẹ̀rù.
7: Gẹ́gẹ́ bí n ti mọ̀ pé níléeṣẹ́ ti wà wọ́n á ṣe ilé tó ń bá ní ralé tó ń bá ní ralẹ̀ ní ìlú ìbàdàn ní àwọn agbègbè tó yáyì adẹ̀ tún ṣe kíni adẹ̀ tún báwọn èèyàn wá ilé ìgbé fáwọn tí ò tí ì ní owó láti ra ilé àti láti máa kọ́lé tí wọ́n ní àsìkò tí a wà yìí ẹ jẹ́ kíkọ́ bẹ́ẹ̀ lórí àwọn properties ta ní kí ẹnìkejì mi wá fún wa ní ọ̀nà ìlànà tí ẹ lè máa san díẹ̀ díẹ̀ because bá a ṣe ń ro pé àfẹ́ káwọn èèyàn náà ní lórí láṣẹ́ pé ókè o àwọn tí ò tí ì lè san lẹ́ẹ̀kan náà á fún ọ ní ìlànà àti máa san díẹ̀ díẹ̀ lọ́wọ́ tí a wà á ní mango estate ìyẹn ní àkùfò tí à ń ta ní ₦2 million per plot àǹfààní tó dẹ̀ wà lára àwọn agbègbè tí à ń sọ ni pé ọ̀nà ti wà ń bẹ̀ tẹ́ bá wo ọ̀nà tó wá láti apẹtẹ tó wá sí àkùfò pé ọ̀nà yẹn wọ́n ti dá gerege and nínú real estate àwọn pé ibi tí development bá ń lọ ibẹ̀ náà ló yẹ ká follow so àwọn property wa tó wà ní mango estate yẹn à ń ta ní ₦2 million tí ò wọ́n rárá bàdà ṣe ń wò yìí láìpẹ́ láì jìnnà hàn a lè yin ọwọ́ ẹ̀ sórí sókè díẹ̀ ṣùgbọ́n àǹfààní sì wà fún ẹ̀yìn tí ẹ bá ṣì lè afford ₦2 million now àbí tí wọ́n pé ẹ lè ní within now and 6 months tẹ̀lé sanwó-ẹ̀ a lè tún ní nǹkan táwọn pè ní apple estate ìyẹn wà ní ayégún olómi ní abọ́lókè tí à ń ta yẹn ní ₦4 million per plot àǹfààní tó tún wá wà ní agbègbè lẹ́nu ni pé agbègbè yẹn ní circular road wà kò súnmọ́ circular road o kò súnmọ́ rárá kò ń ṣe ibi tí ó jẹ́ pé government acquisition rárá kò ṣe rárá side abọ́lókè olójú oró ló wà bàbá náà tó máa ṣí circular road yẹn mọ̀ pé ẹ ti bọ́ sínú ayé nìyẹn o ẹ náà máa ṣe kí ni ẹ máa jẹ gbádùn
0: ìjọba ẹyẹ tó wà ní
7: ayégún bẹ́ẹ̀ ni
0: elólẹ́pọ̀ ohun tiẹ̀
7: ₦4 million per plot òun ni a pè yẹn a dẹ̀ tún ní plot kan tá a fẹ́ tà ní orange ìyẹn à ń pè ní orange estate ṣùgbọ́n plot yẹn 1+ ló kù níbẹ̀ 1-2+ ló kù níbẹ̀ yẹn à ń tà ní ₦3 million per plot ìyẹn wà ní olóje ológun ẹrú so yẹ kí n fún ẹnìkejì mi láàyè kó ṣàlàyé bí ẹ ṣe máa san díẹ̀ díẹ̀
8: bí ẹ ṣe lè san owó yín díẹ̀díẹ̀ tí ẹ bá lágbára láti san owó yẹn lẹ́ẹ̀kan náà kìsí òun náà ni wípé ẹ lè kọ́kọ́ san 40% tí ẹ dẹ̀ máa san 60% tó kù láàrin oṣù mẹ́fà ilẹ̀ wa tó wà ní olóje ní ológun ẹrú tí a pè ní ₦3 million yẹn 40% ẹ̀ ní ₦1.2 million tí ẹ̀ dẹ̀ máa san ₦1.8 million tó kù láàrin oṣù mẹ́fà léyìí tó túmọ̀ sí wípé ₦300,000 lóṣooṣù tó máa fi pé oṣù mẹ́fà ilẹ̀ wa tó wà ní àkùfò tó jẹ́ ₦2 million tágbára ò bá gbé láti san ₦2 million lẹ́ẹ̀kan náà ẹ̀ láǹfààní àti kọ́ san 40% ẹ̀ tó jẹ́ ₦800,000 tí ẹ̀ dẹ̀ máa san ₦1.2 million tó kù láàrin oṣu mefa ile wa to wa ni ayegun olomi ta pe ni 4 million naira ani ti agbara o ba gbe lati san gugu e lekan na kiji pe e lanfani lati koko san 40% ti e de ma san 2.4 million to ku laarin oṣu mefa
7: Eh je ki sasọ lori awon ba se se oro ilegbe lo ta wa yi pe
0: eh lori oro ilegbe yin ibe na le mi na nlo bayi ka ni pe mo ba fe pe yin pe mo nilo ile
7: beni
0: kini awon igbese ti ma tele ka e fe ba wa wale
7: okay lo ta te wa yi bayi nisin awon landlords ti won ni property lowo ton fe fun awon real estate manager o la wa lot because awon ta ni tele ati se kini ati fe rent ton
0: okay
7: so because a tin ba won kan pe awon agent kan won gba owo lowo landlord won gba owo lowo tenant won re miss fun landlord orisisi kan bayi la ngbo lin ori ero ayelujara awo be ko ni da kin kan bayi ma continue eyin landlord te mo pe eni ile so pe yes o dun wo o yayi lawon bebe to yayi ni Ibadan e kan si ile soft sands property aba se ma yin moju to ile yin lona ti o to ati bi o se ye ko ni je pe ta ba gbo lowo tenant lo dun itan o tun wa di odun mi ti aba fe gba owo mi la sese wa no ni lore kore la ma be properties yin wo awon kan te ke tun se nibe ma so fun yin a de ma se kini ba se wa interest awon tenant yin na la se wa interest eyin landlord na pelu so te ba ni properties kankan ti e fe gbe sori gba lati ba yin moju to e conciliation substance property ti ba de se wa le na ni te o pe eni lo le ni agbegbe kan bayi e conciliation wa lori awon number si ma pe yi 091 15 55 00 55 091 15 55 00 55 tabi 091 64 61 50 00 lekan si 091 64 61 50 00 ele lekan so jo awon ikan ni bani dore wa lo tan pe ni Facebook Instagram and TikTok social media and duzwa at soft sands property at soft sands property soft king kan ro sand iyepe ati property ejonpo soft sands property te ba ti debe e wa on social media aduzwa e ma ra won eri ma je mi so nibe eni keji wa ma so address office wa fun
0: oh yeah tete ko te ba ti lo koja aseju yen lo re san owo mi o
8: address wa te ba fi wa si office wa gege ba se ma so pe ile ise wa ani ajosepo pelu ile ise 32 fm so te ba ti the laughter house ni premier hill mokola ni ilu ibadan ni onile gogoro street te ba ti denu ona iyen kan sa so fun pe e lo si soft sands property won ma juwe office wa fun yin Nino, the same building with 32 FM.
0: Oda, uruko yin le kon si ati le she te shoju fun.
7: Le kon si uruko temini, adekun lila ati le she soft sands property.
0: Ati.
8: Uruko mini, Esther Falade lati le she soft sands property.
0: Esi un, kile un. So, koni juba lo, lori iro yin ka ye fe, lo san ibi moti so le, kwa yin e ekbe kulo wo oja yin wa. Hala, gwa moto so wa le tolu lo kwa eshe mwe ku fe wa, kafa de wale rapture. Kara ole baba o awon ololufe wa dada ti gbogbo eyin to seku na te dara po mo wa lawon ojo opo aye lu jara e ma ba wa pin awon eto wa ke si ma gbo 32 FM 94.9 apade lola lori eto dokita ore afefe leyin igba na ati saju asiko na e mo ni wa jo sunku funra wa o olubi pe fatoye lokomi re o

ọlọ́wà yẹn rú gbésí ayé tó fẹ́ gbé ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà àjọ business entrepreneurship project àwọn náírà mi wádé o wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titi yín ẹ̀yin lè tú sírú ayé tẹ́ ẹ fẹ́ gbé yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́ you need to choose between wealth and poverty ntí àjọ business entrepreneurship project tó gbé dání rèé akọ́mọ nírọ̀rí ni wọ́n tí wọ́n wá jókòó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́ wọ́n lọ primary wọ́n lọ secondary wọ́n lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo ṣùgbọ́n bẹ́ẹ̀ lomi bá parí tán yóò tún padà sí labour market ni ntí ò fi kúnrin àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ máa wá dààmú fi kún wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọ bá láǹfààní láti gbọ́ mi lásìkò yìí ire jẹ́ tiẹ̀ o wọ́n wá kí ọ kú oríire gbá business entrepreneurship project wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 ọdún 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀ fún bó o ló ti rí bẹ́ẹ̀ ọjọ́ òṣìṣẹ́ ìjọba ni àbọ̀ ọjọ́ òṣìṣẹ́ aládàáni wọ́n gbà ọ́ ṣiṣẹ́ ni àbí rìtáyárí ọ̀ ń gba sálárì ni tàbọ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan àbẹ́ni ọ̀ dá iléeṣẹ́ gan-an lẹ̀ àṣẹ ọ̀nà làgídí ń bẹ tẹ̀yàn lè fi dèèyàn ọpọlọ làáfi rówó kèé ṣe kìràkìtà business entrepreneurship project kìí ṣe ponzi scheme kìí ṣe ṣogúndogójì tá a pé wọn ni ẹ dáwọ́jọ ẹ kówó lẹ̀ wọ́n wà ní ẹ máa lọ bó bá dìgbà báyẹn wàá gbowó yín ǹgbọ́ bá yá ní wọn bá ní nẹ́tíwọ̀kì ọ̀dá wọn bá palẹ̀ gbogbo dúkìá kálukú mọ́ ẹ̀kọ́ tẹ̀yàn ní tẹ́kọ̀ọ́wé fi dọ̀rọ̀ fún ni òun ni business entrepreneurship project gbé dání ni wọ́n fi ní ẹni ọba wà lábẹ́ ọdún 18 bóyá bíi 17 years wásàlẹ̀ ọ̀ gbúdọ̀ apply o ẹni ọba sì ti dàgbà tó ti kọjá 90 years tó ti wà 91 sókè òun náà kọ́ máa apply láàrin 18 years sí 90 years òun làwọn èèyàn tẹ́tọ̀ yìí wà fún ẹ máa wá gbọ́ bọ́ ọba wà lẹ́sẹ̀ 3 máa apply o ọmọ tó bá ti parí secondary school ètò yìí wà fún ọwà ń poli ni ọwà college of education ni ọwà ní university ni tiẹ̀ dayọ̀ gbá àjọ business entrepreneurship project yìí láàrin ọdún mẹ́fà tọ́lọ́wọ́n bá fìdí wọn kalẹ̀ sórílẹ̀-èdè nàìjíríà èèyàn 10,000 ló ti jàǹfààní lára wọn àwọn gangan fúnra wọn wọ́n ti fídi family tó lé ní 1,000 lórílẹ̀-èdè nàìjíríà látara aṣẹ́ tí wọ́n ń ṣe káàlẹ̀ mọ̀ ipò dájú ó legit ìgbà wọn rí pọ́ legit ipe kálukú ló lè jàǹfààní bẹ́ẹ̀ náà fi wá wò pé ẹja taari tá à ń ṣe sórí afẹ́fẹ́ eléyìí kọjá dandan ntọ́ ọba fẹ́ ṣe tọ́láàrí ó fi dá òun ni wọ́n ń pè ní business entrepreneurship project wọ́n wá nídìí bá ti wà lórí afẹ́fẹ́ báyìí kí n máa forí ọ̀fẹ́ lẹ̀ fáwọn èèyàn láti máa tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn nìkan kí ni wọ́n ò fowókọ wọn ṣe tírénì kan bẹ tá máa ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń di ọlọ́lá dọlọ́lá yìí owó ni wọ́n ń gbà o ṣùgbọ́n wọ́n níbi bá ti wà lórí ètò èèyàn 50 àkọ́kọ́ tó bá ti tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ̀ wọn sórí nọ́mbà tí mo fẹ́ pè yìí wọ́n láǹfààní àti àdmìtì wọn wọlé lọ́fẹ̀ẹ́ wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ nọ́mbà tẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ni ó kọ yín nìkan náà ní kẹ́ sẹ́ndì síbẹ̀ 08102889787 má dọ́là sí o ọ̀la tẹ́lòmí ń dá sí gbogbo ohun tí ń gbọ́ ní nǹkan dáadáa òun ló ń fà á tó fi ń dèrò ẹ̀yìn dòní torí pé bàbá ti ń dọ́là sí ẹ ti wọ̀rọ̀ rẹ nù gbìyànjú kọ sọ́nà ọ̀la kalẹ̀ láìsúṣẹ́ táwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ tó bá dé ọmọ ní yọ̀ọ̀dà àfúdájì wa àbí mọ́mì wa business entrepreneurship project tí àtẹ̀jíṣẹ́ ó kọ̀ rẹ síbẹ̀ 08102889787 ààrẹ kárí lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ má jà á máa wo gbogbo àìṣedédé àti àwọn òkùnà wa ká máa wá fìtì sí pé nàìjíríà factor ó ní bàbá jẹ́ ọmọ nàìjíríà kò ní ká settle for less èyí ò ní pé má gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pọ̀ ọjọ́ ọmọ nàìjíríà opportunities pọ̀ lórílẹ̀-èdè yìí ìwọ ni kò grab

0: music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Taste nutrition, good for you.
2: Iwe, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
3: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
2: O tún ná. Àwọn náà ní jàre.
4: Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wọn ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé oorun jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
5: Mocha, adding comfort to life since 1959.

0: ṣùgbọ́n èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọwọ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mọ́kànlá road ní Vesna bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sanwó díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.

0: orílẹ̀-èdè Nàìjíríà ló ní tíìmù mi tó ń sọ́pọ̀ tí ń ta ṣé bọ́n ṣe ń gbá líìgì abala lẹ́ẹ̀kẹrin líìgì tá à ń wò tá a bìlíìfù kó dáa jù làwọn ṣe ń gbá líìgì abala àkọ́kọ́ wa ọjọ́ ọ̀nà máa bẹ̀rẹ̀ ẹni lò wọ́n ti máa fẹsẹ̀ wọn sẹ̀ mẹ́rin nínú líìgì àgọ́ ọ̀jẹ̀ àbí mẹ́ta wọn ti rántí ìgbà tán wọn ti sọ̀rọ̀ ìgbà tán máa bẹ̀rẹ̀ líìgì abala lẹ́ẹ̀kejì kò sọ̀rọ̀ fún líìgì abala lẹ́ẹ̀kẹta rárá gan so báwo lẹ ṣe wá fẹ́ sọ fún mi pé àwọn FA champion sọ fún yín wípé wọ́n function mo dẹ̀ sọ kínní kan bíbí ni ọjọ́ tí wọ́n ní kí gbogbo àwọn tó wà nídìí ìṣàkóso bọ́ọ̀lù àfẹsẹ̀gbá wa kán máa lọ ó ń dàbí ọ̀rọ̀ àwàdà mo ṣe ní káwọn tó jálákoso nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá wa máa lọ náà ló ṣe yẹ kí wọ́n bá gbogbo state náà sọ̀rọ̀ kán ní kí kán force gbogbo àwọn tó wà nídìí ìṣàkóso nínú gbogbo state lọ́lọ́kan òjọ̀kan kí wọ́n force everybody kan resign wọ́n wá lè padà wá kán wá tún wá padà sọ pé àwọn fẹ́ apply fún post yẹn bó kó bá fẹ́ padà wá láti wá apply fún post yẹn bóyá kẹ ẹ nígbà tó jẹ́ pé everybody ò lè dìbò kẹ ẹ wulẹ̀ kírètì kẹ ẹ ṣe bóyá bíi ìpàdé ìta gbangba kẹ ẹ pe àwọn èèyàn síbẹ̀ tó jẹ́ olùfẹ́ eré ìdárayá kẹ ẹ wá kó àwọn tó fẹ́ compete láti jẹ́ head of sport nínú àwọn state lọ́lọ́kan ìjọkan káwọn èèyàn máa bèrè ìbéèrè lọ́wọ́ wọn nípa sport kẹ ẹ mọ bí ó ṣe jẹ́ wípé kò sí sport kankan lórí àwọn tó jálákoso bọ́ọ̀lù àfẹsẹ̀gbá wa ẹ pe àwọn tó wà ní àwọn state FA chairman yìí ẹ pe wọn sí conference kẹ ẹ wá kó àwọn mind àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà tí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yé kẹ ẹ bèrè ń pa bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lọ́wọ́ wọn kẹ ẹ mọ ìmí inú wọn lè dárúkọ tíìmù mẹ́wàá tó ń play nínú league orílẹ̀-èdè Nàìjíríà
1: àwọn
0: arántí ojọ́jọ́ lọ kánò nǹkan kẹ bá pè pé kó wá sọ captain tíìmù mẹ́rin nínú àwọn tíìmù tó ń pẹ̀lú ligo ìgbà kò ní mẹ́ni
1: bọ́ọ̀lù
0: so ìmí inú wọn mọ captain tíìmù tó jẹ́ state FA lórí ẹ̀ so irú àwọn èèyàn lè wá sọ pé wọn á jẹ́ ẹ̀dín fúnpọ̀ wa gbogbo wọn ní ká máa lọ kí wá ṣe àtúntò yẹn ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni wípé gbogbo wọn ò lè lọ kò dẹ̀ sí àtúntò kankan tó máa ṣẹlẹ̀ ó bá sì jẹ́ pé àwọn tó wà nílé bóyá máa lọ nílé
1: kò sí ní abẹ́ ṣe sí ẹ̀jẹ̀ àlùjọ ìjà padà bọ̀.

0: ọmọ tó fà wà nù sí ti yìí náà.
1: So like ẹ ni.
0: Mo like
1: ẹ. Ṣé bọ́ mú sẹ́?
0: Bá mú sẹ́.
1: Ó yá, bàbá ẹ mú sẹ́. Hello, fine girl. Ọ̀gá mi fẹ́ rí ẹ lẹ́yìn.
0: Báwo ni ọmọ ẹlẹ́lẹ̀?
2: Hi.
0: So sweet yìí ni wọ́n náà ń gbé.
2: Yes, yes.
0: Open, ẹni kárí o.
1: Ẹ máa bọ̀ níwájú.
3: Everything okay?
1: Má wọrí n tí ẹ. Ọ̀gá, ẹ jẹjẹ rin.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ọlọ́gbẹ ni epo ti tanu mọ́tò.
0: Èmi gan kò sówó nǹkan lọ́wọ́ mi o. Fúkẹ́ tó wà lọ́wọ́ mi o ni mo fẹ́ fi jẹun alẹ́ yìí sì lè fílẹ̀.
1: Má wọrí já lọ́mbà.
0: Bẹ́tà o.
1: Ọ̀gá.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Ó dàbí pé polo tán lẹ́ẹ̀kan yẹn o. A máa ní ìdí káàṣì túkẹ̀ ọwọ́ yín káṣẹ̀ ọ̀kọ́ fi hàn ripo náà. Fáńgẹ̀ gbà lọ́wọ́ wọn. Tó o kò tẹ́kẹ̀ ẹ̀ ṣùgbọ́n.
2: Bàbá ẹ sá.
0: Bá a gbé báàgì ẹ̀ wọlé náà. Ẹja ń bá kàn.
1: Ọ̀gbẹ́ni ẹja lélẹ̀ o, ni ló yọ bọ́rọ́. Ó dàbí pé ọmọ yẹn ti ń ní fílẹ̀nsì pé mi mo ní mọ́tò so èmi ló ń fọ́ fún. Kódà gan ó ti fún mi nọ́mbà ẹ̀ gan ó ní kí n dá wá. Wọ́n wọ̀ rí o, bàbá ọ̀ náà wọ ọmọ mi.
0: Kò sí wàhálà.
1: Ọ̀gá epo mọ̀tò ti tán nu mọ́tò.
0: Ṣé kó bá tán nu mọ́tò kó lọ rí epo sí?
1: Ṣé máa ṣe transfer àti ẹ̀rọ abájẹ́ lè po ni?
0: Àpò lè ní pé mo ṣe transfer àti hàn. Kókó wa gba báǹkì mi kó lọ gẹ.
4: This skit was performed by Esho Fada.
5: 32 FM 94.9. Tiri Bosa.
6: Bosa, Bosa, Bosa.
7: Tori mode, mode, umi tewe ade.
8: Oni ya dewe tamu ota okonama oda bakia.
9: Amalo gofaji.
10: Oye kwa elo dumi. Mo dé pa ẹ lọ́dún mi tí mo fi ń gba ìlọ́dọ̀.
11: Ọmọdé ń fẹ́ wa.
12: Báyìí kúrò ọ̀rọ̀ yẹn nìyẹn.
11: Ọkùnrin ń fẹ́ wa o.
10: Obìnrin ń fẹ́ wa.
11: Èmi kọ́lẹ̀ ń fẹ́.

àrékin kí pẹ́ kúrọ̀ lẹ́sẹ̀ dáadáa lẹ́wà. Ìjí ǹjẹ́ tí mo jí lẹ́nìí, mo gbóhùn nínú etí mi. Kí ló sọ? Ó ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí fọkàn balẹ̀ wípé oṣù máa dá. Èmi gangan bí ẹlẹ́ran ara mo wá ń dá padà pé ìgbà wo gan ló máa dá. Mo tún gbọ́ padà nínú etí mi tó sọ pé ṣe bí tí ẹ̀gún bá débi ṣebí yóò yọ ni. Mo wá dá padà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara pé ìyẹn tí ẹ̀gún ò bá ṣẹ́ mọ́nú ẹsẹ̀. Débi tí nǹkan kan abẹfẹ́lẹ́ àbí nǹkan kan lè bá niyọ́ ni o. Lọ́pọ̀ ìgbà tí ẹ̀gún bá ṣẹ́ mọ́nú ẹsẹ̀, ó lè dun ni títí o. Kẹ́yàn rò pé ó máa yọ, kò ní yọ, ó máa yọ. Tí ó sì padà jẹra mọ́bẹ̀. Àpadàbọ̀wá ẹ̀ wá ni pé ojú egbò yẹn. Àbí ká sọ pé ojú tó ń dun ni yẹn náà. Ó mọ̀ lè tún padà tún tẹlẹ̀ dáadáa. Òwe ni mo fi sọ o. Ẹ̀yin ni ẹ̀rọ ẹgbẹ́ yẹn ò dádẹ́kúlẹ̀. Ṣé dáadáa lẹ́wà? Ṣé dáadáa ni mo bá yín o ṣàlàáfíà ara lẹ́wà? Àjíǹde ara yóò mọ jẹ́ yín o. Ẹ ní ṣòjòjò, ẹ ní sàárẹ̀. Nǹkan ò ní ṣe, kò ní ṣẹ̀mí, ṣe dáadáa lẹ́wà.

0: ẹ já mọ sọrọ gidi lọjàre ṣe mo rin àwọn yọpì sí yọpì yìí orin yọpì yìí náà ni mo sì tún fẹ máa gbàgbọ àbí kí n fún yín lélẹ yìí náà ni tẹ fún yín lélẹ yìí gbà ẹ tẹ fún yín lélẹ. Bí akáte yin àsè lé. Hello. Hello.
1: Ẹlọ́run rẹ̀ yìí yóò ní mo fẹ́ bá sọ̀rọ̀.
0: Àwọn tí mo wá fẹ́ fi ṣẹwọ́ lè ní. Ta mo jírí láàárọ̀ ìwà yìí. Àwọn sẹ́ẹ̀tì ẹ̀kùn mi pa. A ṣì wà lórí ọwọ́ yẹn lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ yìí o. Délé Akínbọ̀dé lorúkọ mi délé ìjìnlẹ̀.

0: oṣù ọ̀fọyín tó báyẹn ni.
1: Ìkà tó báyìí tó borí tó ṣe.
0: Lóye bá lọ ṣe kan tó báyìí bó borí ọmọ bọ́lá omi.
2: Torí kí ni mo ṣe dáadáa?
0: Nígbàwo nígbàwo lẹ́sìn dáadáa bó la ṣe mọ̀. Bó la tún ṣe mọ̀ báyìí lóòótún ṣe dáadáa báyìí.
1: Ó ṣe dáadáa.
2: Kò já o kò já
0: o. Bó la ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe dáadáa. Ṣé wọ́n mọ̀ kọ́ dáadáa sórí ni?
1: Kí ni wọ́n fa ẹ̀ṣẹ̀?
2: Ẹjọ́ mi wo, ẹjọ́ mi wo.
0: Kí ni káfíńdà wo ìgbà tí àbí fọ̀dù?
1: Kí ni ó ṣe?
2: Ìgbà tí mo ṣe lára mi.
0: Ẹ dá mi wò, bẹ́ẹ̀ káfíńgbà tí ń dán. Kákà láwọn ará mọ́ ní yá junction lásán, èèyàn bíi 20 kákà dán yín wò pẹ̀lú gbàtí. Ṣé kí àbẹ́ ẹ̀kẹ́?

0: bọ̀dọ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣe gbogbo tẹ ń fà bí iṣẹ ẹran yẹn ò dẹ lé kò lé kankan ẹ kan farabalẹ̀ gbọ́ ni so láti ilẹ̀ náà lẹ ti ń dàpọ̀ náà lẹ ti ń dàpọ̀ lẹ ti ń dàpọ̀ ayẹfẹlẹ kan máa ń gbójú ni pé wẹ dábìlẹ lè ìlọsọsì ẹ wọn lọ lẹẹkọọ kan wẹ ajọ ti kórè bá wà bí àjọ̀dún àwọn méke àjọ̀dún àwọn obìnrin ni tẹ́tà ti rí ẹ̀ẹ̀kan lọ́dún lẹ mọ́ lọ ẹ̀gbọ́n ẹ̀ ti yára nù ta ló lè gbórí sí láti àpò ọmọ ẹlẹ́yẹlé 2005 ọmọ ẹlẹ́yẹlé káfíńtà 25 ló fi lèlè ọmọ ẹlẹ́yẹlé ní òfòwò lẹ̀lẹ́ ní ta ló ń sọ̀rọ̀ yóò
1: àti
0: àdùkẹ́sẹ́ ẹ mọ́rin yìí
1: ẹ fún ní ṣàlàwà àdùkẹ́
0: ṣàlàwà kọ ilé ìlànkọlọ èwo ni a mọ pé òbí ẹ mọ ní àfọyín kọ lẹńtì kí ló ṣe yí gẹgẹ àti àbẹ ní yìí
1: ni ẹ fún ní ṣàlàwà ìṣẹlẹ
0: ṣàlàwà èwo ilé ìlànkọlọ
1: ìṣẹlẹ
0: ẹyàwó ẹyàwó. Èmi ò mọ̀ ọkọrin bí gbàtẹ́gbó gbogbo orin ló mọ̀ tí bá ń fọṣọ lẹ́ǹkùlé.

0: kuse o.
1: Oga.
0: Ajibola lati Bodija.
1: Ajibola lati Bodija.
0: Ọkùnrin tọkọ yín ká yé fẹ́lẹ̀ o.
1: Ẹ.
0: Ó gbìyànjú bí wọ́n bá ti mọ bó ṣe wo káyé fún
1: o. Ewo orin ló. Ewo orin ló.
0: Ọ̀nà wà ní gbọ́ dáadáa.
1: Àníwì orin ló kọ́ bàbá.
2: Ebun lori na ebun ni
1: eyin o ti e mo kankan eyin ko kankan ni ye Elizabeth
2: ebun ni ebun lori ebun ni lati ma po pelu awo be yen e o ye iyo mo rin
1: o ye ko die be yin sa mo wi orin
2: awa jani mo wi orin
1: e ya na o baba o ma mo
2: e wa jaye la jare
1: lẹyìn ìṣẹlẹ tó tẹ ń gbọ tẹrí 2fm 94.9 láti mọ fi sí ẹ ọmọlẹ ilé dé o àbọ 25 dé o
0: 25
1: dé o ó dé o
0: ọrọ fara rẹ balẹ ọgbẹ ni ọrọ ọrọ ọmọ
1: ọmọlẹ ilé dé kọ ó gbowó dé o
0: ìyípe gbogbo ọmọ nàìjíríà ń bẹ ẹgbẹ ṣe lọọyà fún gbogbo ọmọ nàìjíríà ni
1: lórí ìgbìlẹ
0: ẹni tó kọrin ọgá yín kárí pẹlẹ yẹn owó tó ló já padà fún bàbá aláàjì jaláru ó dèmí tó wù mọ nọmba aláàjì
1: pé lọ fúnra ara rẹ ìwọ ló máa gbọ farabalẹ 225 ló filẹ lé ẹ bá ti gba orin lé 25 láàfù látọdọ rẹ
0: nísù
1: jákọ yanjú ti ẹ náà já yanjú ti ẹ náà 25 là gbà lọ́ọ̀ rẹ tó fún ẹ tó bá gba orin lé tá n pè mama mama mama yìí. Pe mi lẹ́yìn ètò fúnra ara rẹ ni o mọ̀ mi o. Wọ́n gbẹ ó gbẹ wá fún mi ni.
0: Pátápátá rẹ̀ kọ́ gbọ́rọ̀ mi dé 32 FM.
1: Tẹ́lú wá ṣe fún mi. Ẹ tọ̀tọ̀ kú sọ, ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Tí mo ní láti yàrá Fádípẹ́, ọmọlára ìyá kan láti oníwádọ̀ntà. Wákọ̀jọ́ ọlá ó ní ẹ̀kú iṣẹ́ o. Adéfilá Bọ́sẹ̀dé ó ní ẹ̀kú iṣẹ́. Ààrẹ ni yáyá láti ìsẹ́yìn ọmọ.

0: kìkì sọ́ra ni a ó fẹ́ wa.
1: Ẹ ti ṣe kwaya rí.
2: Ẹ bá wí bẹ́ẹ̀.
1: Ẹ ti ṣe kwaya lọ́wọ́lọ́wọ́ àbí.
2: Sẹ́yìn wo sẹ́yìn.
1: Tẹ́ẹ̀ bá ti mọ gbogbo orin ilé ẹ̀kọ́ lé yín ṣọ́ọ̀ṣì yín dànù dànù ni. Kí pásọ̀ ní máa yìí ẹ má wà ṣọ́ọ̀ṣì mọ́ ẹ mọ́ ẹnì náà borúkọ ṣọ́ọ̀ṣì wá jẹ́ lórí rédíò. Hello. Number yin pari pẹlu 8060.

lẹ́yìn iṣẹ́ lè tò tá a ti mú wá láti bí ó ní díẹ̀ ní wákàtí kan sẹ́yìn ẹ wo eré là ń fọmọ inú ayò ṣe eré náà là ń fi gbogbo ẹ̀ ṣe ọwọ́ pàtàkì lọ́wọ́ ọmọ ẹlẹ́ẹ̀lé fún tèmi ẹgbẹ̀rún méjì àbọ̀ náà ó ní n tó dì tá a máa tẹ̀ sí àlejò ọmọ ẹlẹ́ẹ̀lé kò pè mí láyé ètò lẹ́rọ̀ délé akínbọ̀dé lórúkọ mi délé ìjìnlẹ̀.

ẹ̀ka àbọ̀ sórí ètò àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa lórí rédíò náà. Ẹ̀lẹ́ oje ẹ̀kú kalẹ̀.

wo yo ba ni baba de bi ise sise la nse tori adebi eyin ma ko agba oku ole ni e seun se won e ku teti si wa lale oni ero ko ta fe so nipa e e ja so nipa awon eye eye ori ile kan la fe se atotunu nipa e lale yi eye ori ile to tobi gan eye yi ise ye ile Africa won mu wa lati orile ide mi wa sile Africa ni eye oni mo nso nipa e eye ta ma npe ni tolo tolo nile Yoruba eye tolo tolo e ta won loyinbo ti won pe ni turkey tolo tolo turkey la so nipa e ale yi akoko eje akoko yonana e wi pe tolo tolo bo se gbajumo to nile Africa tolo tolo bo se gbajumo to nile Nigeria tolo tolo bo se gbajumo to kaakiri ile Yoruba ki se eye ile yo oda oruko ti awon loyinbo ti won pe eye yi iyen turkey e ti ma wo wi pe abi boyo rile ide turkey ni won si ti mu wa o ti o tolo tolo ki se eye ile turkey agbegbe ta mo si North America loni lati ibe ni won ti ku won lo si gbogbo bi te ba ti ri loni kakiri agbaye papa julo lawon agbegbe bi Mexico agbegbe bi Gusu Canada awon agbegbe to sa je ariwa ile America yen North America ni orirun awon eye tolo tolo ta ba wa fe so nipa tolo tolo awon eleyi to wa ninu gbo la fe so nipa e awon tolo tolo ti won wa ninu gbo o si se tolo tolo ninu gbo nile Africa nibi kibi be ba ri tolo tolo nile Africa nile Yoruba lori ile Nigeria awon ta nsin nile le ma ri won ki se ye ninu gbo nile Africa sugbon be ba de awon agbegbe ariwa America North America awon eye tolo tolo won wa ninu gbo nibe awon gan la fe so nipa e won si jora won na bakan na won se ri abuda die die lo yato lara won awon tolo tolo nu gbo to wa ni agbegbe ariwa America awon gan ni baba nla awon tolo tolo eyi ti a nsin ninu ile tori lati nu gbo ni won ti mu won wa sinu ile ti won fi wa di eye eyi ta nsin bebari eleyi to je akọ akọ tolo tolo to ba ti dagba bi won ba won o le won to bi o le won to bi kilo 5 si 11 to 11 kilograms awon akọ ti won ba ti to bi ni o awon abo ki to be awon abo tolo tolo won ma nkere si akọ o se je wi pe lopolopo igba na awon akoko adiye won ma tobi ju awon abo adiye lo be gege lo se je wi pe awon akọ tolo tolo won ma tobi ju awon abo won lo tolo tolo awon tinu gbo ni won pe ni wide turkey wide turkey awon ta nsin ile ni won pe ni domestic turkey be ba wa ri ori awon eye tolo tolo to je akọ awon akọ eye tolo tolo be ba wo ori won orisirisi awọ le le ri lori won lati orun won lo si ori won tori orun ti won na ma ngun die be ba wo ori won mo orun won orisirisi awọ le le ri nibe bi awọ pupa dami e le wo ori won ke ri o da bi awọ funfun igba mi be ba wo ori won o le ni awọ mi bi awọ bulu sugbon gbogbo e gbogbo e iru ipo ti won ba wa lo ma sapejuwe awo te ma ri lori won o ba wa nu ewu ti won sare ti won sa hila hilo hila hilo tabi eru nba won tabi won jaya ori won le pupa lasiko na nkan ba lo dede ti o si wahala ori won le wa ni funfun won gbogbo orun won lasiko ti won fe se yunkin yunkin ori won tun le yi pada won gbogbo orun won ko di bi awo bulu awo te ba sha ri lori won won gbogbo orun won on lo nfin han
irú ipò èyí tí àwọn ẹyẹ náà wà pàápàá àwọn akọ. Wọ́n sì máa ń pariwo gan àwọn tòlótòló. Wọ́n máa ń ké gan, wọ́n máa ń pariwo, ariwo wọn sì nìyí. Lásìkò tí wọ́n bá fẹ́ ṣe yùnkín-yùnkín ni ariwo wọn yìí ló máa ń pọ̀ jù. Àwọn akọ ni wọ́n sì máa ń sábà pariwo. Bí wọ́n bá ń pariwo báyìí lásìkò yùnkín-yùnkín, bí èèyàn bá wà ní ọ̀nà tó jìn díẹ̀ sí wọn, èèyàn ò ní dẹtí sílẹ̀ tónítọ̀ òun ó fi máa gbọ́ gbogbo bí wọ́n ṣe ń pariwo. Àwọn akọ ni wọ́n máa ń sábà ṣe eléyìí láti pe abo wípé ó yá o, yùnkín-yùnkín yá o, kíní bolo kejì bolo yá o, àjọṣepọ̀ ó bẹ̀rẹ̀. Àwọn ẹyẹ tòlótòló bẹ́ ẹ bá ṣàkíyèsí wọn, ẹ rí wípé Ọlọ́run dá wọn pẹ̀lú ojú eléyìí tó ríran dáadáa. Ojú wọn ríran gan-an ni o, kì í ṣe kékeré. Ojú wọn ó máa ń ríran, kódà bọ́ bá wà ní rubí rékété ni wọ́n máa wo ohun tó wà lọ́nà jíjìn. Ojú wọn máa ń ríran dáadáa. Ojú wọn ṣe ń ríran tó yìí, àwọn tòlótòló pàápàá àwọn tinú igbó tá a mọ̀ sí wild turkey, bẹ́ẹ̀ náà létí wọn ló máa ń gbọ́ràn dáadáa. Àwọn ẹyẹ yìí wọ́n tóbi díẹ̀ o, wọ́n ṣe wá tóbi tó yìí, yóò máa ya àwọn èèyàn lẹ́nu wípé àwọn ẹyẹ tòlótòló wọ́n lè fò. Wọ́n lè fò. Àwọn ẹyẹ tòlótòló wọ́n máa ń fò dáadáa, ṣùgbọ́n fífò wọn lè fi wé àwọn ẹyẹ ojú ọ̀run, torí ẹyẹ orí ilẹ̀ ni tòlótòló. Lásìkò tí ewu bá dé bá wọn, tí wọ́n nílò láti dáàbò bọ́ra wọn tàbí láti gbára wọn kalẹ̀ nínú ewu, bó bá ṣe wípé fífò ló lè yọ wọ́n kúrò nínú ewu náà, wọ́n máa ń fò. Ó kàn jẹ́ wípé mo kò a máa lápèjúwe bí wọ́n ṣe lè fò, ó yàtọ̀. Wọn ò lè fò lọ sí ọ̀nà jíjìn tàbí tó ti jìnà jù ìwọ̀nba náà ni wọ́n lè fò, ṣùgbọ́n wọ́n máa fò. Ẹ má fojú di wọn bó bá dọ̀rọ̀ fífò.

0: Fọwọ́kẹ́sí àbúrúgàmù lálẹ́ yìí ó torí pé ẹ bá ní ọmọ bàá pa ọmọkùnrin tó ti bàlágà tó ti dàgbà dáadáa ẹ sọ wá pé ètò alẹ́ kí wọ́n gbọ́ àwọn èèyàn dá ọ̀ràn ẹ jẹ́ ká máa gbọ́ ètò ẹ̀wọ̀ òjò lè dáadáa ká máa fi kọ́gbọ́n ẹ̀dá bá wí fún ọba jẹ́ ọgbọ́n o èyí tí ọba gbọ́ ìwà ọyọ òòrùn ní ọyọ ni wà ọyọ òòrùn ọba tó bá lọ́wọ́ ò ní gbọ́ ọmọ tí bàbá àtìyá rẹ̀ bá wí nú ilé ṣebí yóò gbọ́ tí ìjọba bá wí fún lọ́gbà ẹ̀wọ̀n tẹ́ẹ̀sì mọ̀ pé ọgbà ẹ̀wọ̀n rèé aago wíwò ni bọ́ọ̀ jẹun tagotago ni bọ́ọ̀ sùn tagotago ni bọ́ọ̀ dìde dúró tagotago tó tọ́ bẹ́ẹ̀ ṣe aago wíwò ni kọ́ wá finú ilé rẹ̀ lẹ̀ kó o ní ọgbà ẹ̀wọ̀n lọ wá wú ọ tí ẹ bá gbé tó tàlẹ́ yìí bí wọ́n pọpọlọ tó sọ lẹ́sọ̀ ọ̀kadà ló ti máa dùn yàn ẹ wá ṣe kíníkà fún mi ẹ ṣe àbúrúgà mi dáadáa tó dúró ọlọ́run torí èmi máa ń béèrè ṣé tí àbá ṣe iṣẹ́ tó rọ́ọ̀fù iṣẹ́ tó lè gbé èèyàn dáárá tó lè gbé èèyàn dẹ́wọ̀n ṣé èèyàn lè méèkì ẹ̀ láyé yìí ni ṣé èèyàn lè méèkì ẹ̀ èèyàn lè sóríire ni èyí tẹ́ gbọ̀ lálẹ́ yìí fẹ́ pẹ́ ní papọ̀ fẹ́ ṣe torí mo lálejò kan lálẹ́ yìí lórí ètò alábala mìfẹ́ dára tó fẹ́ ká gbọ́ tó ṣẹlẹ̀ tí alẹ́ lórí gbàgbọ́ gbi ìdúgbò ẹ̀dọ́gbẹ́ ẹ̀wọ̀ yìí ń ṣe pápápá ni ìní dáìlágara ẹ̀wọ̀ síkìrì ẹ̀wọ̀ jọlé o. nígbà òjò pé nísìnyí báyìí àwárí nǹkan bí èsì dù pé afẹ́ lè máa jẹran ara wa ibi tọ́rọ̀ yìí lè dó ọ̀rọ̀ nàìjíríà lè dínsìn afẹ́ lè máa yẹlé bẹ́ẹ̀ máa jẹran ara ẹ̀rẹ́ èèyàn báyìí torí pé bẹ́ẹ̀ bá fẹ́ sìnkì nìkan bí a jò a ní owó lè mọ́ owó fẹ́ràn èèyàn sí o ẹ̀wọ́n fi ara èèyàn sí o kí ló dé kí là bá ka ọlọ́wọ́ á mú àwọn mìíràn wọn tálẹ́ ìtẹ́ gbọ̀ ọ̀dà rẹ̀ lẹ́bi pé ìdí ìbá fi bẹ̀ta fóun ọfẹ́ ìfáàtì ọwọ́st fóun ni lẹ́sùnmú ẹran èèyàn ibùdó ti ń rí iná ẹ gbọ́ lálẹ́ ìdí dáyé lágara bá a sílẹ̀kùn fún kí abúyá tó wà sí kí wọ́n kí wọ́n kà lọ́kọ̀ọ̀kan ọ̀gá ò ẹ̀wọ̀n tí ọjọ́ lé.
1: kí ló gbé yín débi báyìí.
2: Ohun tó gbé mi débi ni pé mo lo kinní ogun eré èèyàn mo fi ṣe bí àṣejẹ ẹlẹ́yin ó parí ẹ ló gbé mi débi.
1: ẹ lo kinní ẹ fi ṣe
2: àṣejẹ. kinní ogun eré èèyàn tíntínní báyìí náà mo fi ṣàṣejẹ ẹlẹ́yin bí ọdún méjì sẹ́yìn.
0: eégún èèyàn eégún ara èèyàn.
2: wọ́n láṣìírí bíbò ní iṣẹ́ fún láti bí ọdún méjì kò sí nǹkan kan ayé mi kàn tó rọ́ndà òun sí ni kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá.
0: sẹ́gbọ̀n kan
2: ẹni tó fún mi gan ohun tó kọlu iná ẹni fẹ́ kọkọlu mo fi pa á ti bí ọyá yí lórí ni bí ògógóró náà lórí ìpara àṣẹ lè mọ ni láti gbà yẹn náà òun náà kẹ́hìn fúlírìn kìíní kò àti gbàdé mìíràn tí wàá lu bí ọdún méjì sẹ́yìn yẹn kò sí àtọ̀ kan láàrin rẹ̀.
1: ẹ ti dáhùn question mi orí tẹ ń lò ibùlẹ̀ ti máa ń rì.
2: iná mo sọ pé ẹni tó fún mi ìlà òun náà ló fún mi ní títí níbẹ̀ ńgbà yẹn.
0: ìlà
2: lóko ẹ tó fún mo fi padà pàtàkì pé tó àjẹsí pé kinní yìí tí wọn sọ kò sí kankan bẹ irọ gbu ní jẹbẹ èèyàn kẹtù máa bá yá ara èèyàn jẹ ni.
3: mo fi egun yẹn ṣe.
0: ẹlòmíì dúró o.
3: mẹta.
1: ẹ fi egungun èèyàn ṣe àṣejẹ onígbìn.
3: mẹta.
1: mẹta. ìbúlẹ̀ ti rí egungun.
3: ó ti tó bí ọdún mẹ́rin tí ẹnìkan fún mi. ẹnìyẹn ló ní tí mo bá lò wípé o máa ń ṣe ó dẹ̀ kọ́ mi ní ohun tí màá fi ṣe.
1: so ẹ ti wá fi ṣe talẹ wá fi ti àwọn bíi mélòó lẹ ti fi ṣe àṣejẹ fún.
3: mi ò fi ṣe fẹ́ nìyẹn kan o mo lọ mo lè ra ìgbín mẹ́ta mo sì ṣe é jẹ fún ami.
1: ok ogun kí ni.
3: wọ́n ní ogun pé yọ mú àánú wá òwúre ni mi ò dẹ̀ rí nǹkan kan láti ọdún mẹ́rin.
1: iṣẹ́ ò lẹ ń ṣe.
3: mo ń kọ́ mọ kí o.
1: so sẹ́yìn ti rí i pé àwọn èèyàn ń lórú nǹkan báyẹn rí wọ́n dẹ̀ dolówó ni.
3: mi ò rí o ẹ mọ̀ pé ọ̀rẹ́ oríṣiríṣi mọ̀rẹ́ ló máa ń wáyé pé tó bá lè ṣe nǹkan báyìí so ohun tó fà nìyẹn.
1: ok báwo lọ́wọ́ ọlọ́pàá ṣe wá tó yín.
3: ẹni tí wọ́n mú nì won lo ajue ile temi emi ati ade yo ni kankan papo sugbon gba ti mo dodo won ti won bi mi mo ni mi ati e won na de so pe mi ni kankan se pelu
1: so wa paro ki loruko yin
4: oruko mi ni wasiu tijani
0: eni kan tun lo da ri o e bo mo facebook wa 32594 lori facebook re ma wo won re
4: je ni ni won mu won lo mu won wa sodo mi ngba to ni won bere pe ta ni ohun tun mo ti ma lo eyan re eyan
1: so eyan ara eyan wo leyin ti lo
4: eran
1: eran
4: be ni
1: ki ni ogun ki wa ni bayi
4: ogun awore ni
1: ki le fi popo
4: ma n popo papo mo epo obo tutu ati lofinda bi ntun
1: se awuro eyan ti wa pese ire fun yin bayi
4: ko pese ire fun wa rara ko si se fun wa
0: e kan si
1: e bawo le se fiu
4: mo ti mo fiu ni bi pe mo ko da ki wo gbo mo Nigeria en ti ba tin to ba tun se ru eko ka jawo nbe
1: ibo le tin ri ara eyan te n lo te fi n po gbo e papo
4: lodo Sulaiman ni mo ti ma ri
1: ibo ni yen gbe
4: ni Saki
5: wo jole ori bi ba je n dero ewon awon to wa lewon olorun fun won ni omi
4: ewon jole
0: jeri pe nkan ki ese rago
5: ori bi ba je n dero ewon
0: won ni bo de ti mo ori ni Saki
5: olorun fun won ni omi ni ra
0: ehe
4: ra mi akoko fun bo
0: ah owo olorun ba o aye igba kan sa ru eleyi ta gboru eleyi ah oni awon lo bintu bintu ko obeni awon fi para awon gbo re adeye ni ko si se fa won ko le si se fun yi lai lai every year so go go ga bi le lowo e le ni
5: ojo le won ojo re bi ba je n dero awon to wa le
4: awon to wa le
0: e da ku se ti mo gbe ole ni pa won kini ku lo ole ni o ko si kan mi ti se won ole ni won wa wo didi

0: Hello.
1: Hello, ẹ ká lẹ́ alo mi lamu.
0: Orúkọ yàtọ̀ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀.
1: Kala àgbà lọ́rùn lúgọ láti òjé.
0: Ok, ẹ jáde, ẹ bẹ́ wulẹ̀ lúgọ.
1: Ẹ jẹ́ wá wà fún wa, yóò rí ikú rí.
0: Ẹ bẹ́ lúgọ, ẹ jáde
1: sí pàkẹ́ sọ̀rọ̀. Ṣé ma yẹ́ lọ wà fún wa káàkiri? Wọ́n lọ láàrin lẹ́sìn lóòótọ́ bẹ́ẹ̀ ti sọ.
0: Wọ́n lọ lọ lẹ́sìn.
1: Wọ́n
0: lọ gan.
1: Àwọn àtúnlẹ̀ mọ́
0: ẹ̀wọ̀n ọ̀tán.

0: ilé ayé iná ni ìdájọ́ ti bẹ̀rẹ̀. Ẹ tètè pé dẹ́bà kí màmúta àti tàbí kẹ́ bẹ́ẹ̀ bọ̀dúlé ṣe wà direct. Gbogbo ọjọ́ túnṣe ní onágún mẹ́ta ọ̀sán. A ní igbá kẹ́tọ̀ lẹ́tọ̀ kọ́ há. Tó kò lórí tòṣẹ́ ìfúnyí náà bà mí. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí dálé yìí. Bàbá ẹ dárúkọ yín. Ẹ dárúkọ yín.
1: Adébọ̀ Alé Ọládé púpọ̀.
0: Ẹgbẹ́hùn sókè bàbá.
1: Adébọ̀ Alé Ọládé púpọ̀.
0: Ẹ tó ẹni ọdún mélòó báyìí.
1: 67.
0: Bàbá wí parọ́ bí ẹ lè parọ́ fún lọ́ọ̀yà yín. Ẹ lè parọ́ fún wòlíì yín. Bàbá ẹ sọjú orí fún mi ní tòótọ́. Ẹ sọ. Ẹ ti lé 70 bẹ̀rù sí wòlíì. Yes or no?
1: No.
0: Okay. Kini ọdún orí gangan?
1: 67.
0: Kòhóró. Ọlọ́run sàánú wa. Ọmọ olúwo ni?
1: Ọmọ ọ̀fà.
0: Níbo lẹ ti wá sí ibi?
1: Àti Abasha.
0: Ẹgbẹ́ ẹjọ́ ìyàwó yín wá bá mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹni ìyàwó yín gbogbo nǹkan yín pátápátá ló ti gbé tàtàn. Bó ti bá fún iláyè kẹ́ ẹ máa sọ̀rọ̀ ilé oko.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo nǹkan yín ló ti tàtàn.
1: Gbogbo nǹkan tí mo ní after retirement. Mo ti kí n tó retire ni mo ti ń kó gbogbo ẹjọ́ as a farm pé ní tí n bá retire màá wá settle síbẹ̀. Mo sì tẹ́ settle síbẹ̀ mi ò mọ̀ pé ní bó ṣe rí àwọn ẹranko gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe dáadáa ló wọ̀ lójú pẹ̀lú ilé tí mo kọ́ síbẹ̀. But èmi mú gẹ́ bí ìyàwó olùrànlọ́wọ́ but ọ̀tọ̀ ni nǹkan tí ó bẹ̀rẹ̀ sí ń sọ fún mi after retirement.
0: Ilé iṣẹ́ wo lẹ ti retire?
1: Central Bank Ìbàdàn bí.
0: Owó tẹ wá rí bẹ̀ lẹ́bi lọ dálé iṣẹ́.
1: Owó tẹ ń sọ fún mi mo fi kún tí mo fi ra màlúù mo ra ẹlẹ́dẹ̀ tó pọ̀ to the point that mo ta ẹlẹ́dẹ̀ for just a weekend mo ti ra lighters méjì pẹ̀lú jeep kan.
0: Gbogbo àwọn ọkọ̀ yẹn kọ́ báyìí.
1: O ti ta gbogbo ẹ ti lọ.
0: Ìyàwó ti ta.
1: Bẹ́ẹ̀ni. Àti ti àbúrò mi tó fẹ́ set up clinic sí Ìbàdàn ó dájà láàrin mi àti àbúrò mi.
0: Bàbá ṣé arábìnrin yìí ò bímọ fún yín ni?
1: Ó bímọ o kò fẹ́ bímọ from nǹkan tí àwọn doctor sọ but ó sà manage bí ó bímọ but ọ̀kan nínú the first ìbejì tó bí ó kú. Doctor sì sọ fún pé lóògùn ni mo lọ bá ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí
0: wà. Níbo ni arábìnrin yẹn wà báyìí torí pé.
1: Ó wà ní farm center mi oko tí oko mi ó lóun ló ń ní gbogbo ẹ̀ látòkè délẹ̀.
0: Bàbá ṣé mo pé a pe arábìnrin yìí àbí arábìnrin yìí ọ̀dà wa lówó.
1: Mo ní bẹ́ẹ̀ ló ti ń ṣe torí mo ti lọ order station tí ò dáhùn kí tó wá wá síbi ẹ̀yin ni ẹlẹ́kẹ̀ẹ́ta.
0: Bàbá ẹ ní sùúrù iṣẹ́ kí ni arábìnrin yẹn sì.
1: Nayot ló ti ń ṣiṣẹ́ ó purọ́ fún mi pé ọ̀gá lòun gbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ incident kan ṣẹlẹ̀ some years about 6 years ago. Mo ní láti get involved pé ní mo fẹ́ mọ details tí ó ń ṣẹlẹ̀ sí ìyàwó mi wọ́n gbé fáìlì ẹ̀ lé mi lọ́wọ́ but at the end rubbish ni gbogbo ayé ẹ̀.
0: Ẹ dẹ́kun bàbá ọmọ olúwo ni arábìnrin yẹn.
1: Ọmọ Ìbàdàn.
0: Wọ́n lù Ìbàdàn lù mí.
1: Agbolé kò bọ́mọ jẹ́.
0: Kò bọ́mọ jẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sì tí ì bọ́mọ jẹ́ báyìí nísìnyí náà.
1: Kò sì ní kò ní àti dúpẹ́ fún ẹni tó ṣe lóore kò sì lè rí oore kankan láyé ẹ̀ mọ́.
0: Bàbá gbà tí gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ arábìnrin yẹn kó mòde nínú ilé yín. Kí lè ó kó mòde nínú ilé yín.
1: Èmi lọ sú ẹ̀ sí court wọ́n sì ní kó fi lélẹ̀ ó fi lélẹ̀. Èmi rò pé ló ti wà ókè.
0: Ṣé lórí ọ̀rọ̀ yìí lọ sùn rẹ̀
1: sí kọ́ọ̀tù? Mo lò
0: ló jẹ́ kẹ́ sùn rẹ̀.
1: Mo rí yes pé ni mi ò fẹ́ mọ́.
0: Èyí lẹ́ fẹ́ mọ́.
1: Bẹ́ẹ̀ni wọ́n sì fún wa ní mo ní result I mean outcome judgment ó wà lọ́wọ́ mi.
0: Ok pé kẹ́ fi túká.
1: Bẹ́ẹ̀ni wọ́n ní kókó ẹrù ẹ̀ ó sì lọ for good 4 years or 5 years. Ibi tí mo ti ń wọ oúnjẹ àwọn ẹran mi. Tí n bá ti jáde láàárọ̀ bẹ́yìn ó máa ń dèrò lẹ́kí n tó lè fi mọ́tò kó dé.
0: Bàbá ẹ dákun sí ẹ ní ìyàwó mi nígbà tí arábìnrin yẹn kọ̀yìn sílẹ̀ tó kó lọ.
1: Mi ò ní ìyàwó mi but mo ní ìyálé

0: ẹjẹ nìkan lọ́wọ́ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn olóyè ewéńjẹ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá kú màá tẹ̀ oníṣu lónìyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewéńjẹ àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí ọ̀kọ́mọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewéńjẹ àdùbí ń bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141 olóyè ewéńjẹ àdùbí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn lónìí ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Mọ́kàn jókòó rẹpẹtẹ nǹkan ó ṣe stíìzì rẹ.
2: Are you ready?
3: Àṣẹ la campaign Tropicana.
1: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀. 32 FM 94.9 Laughter House Orí òkè Tètè Premier Mọ́kànlá Ìbàdàn.

0: Ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ ń gbolúwa bí. Bàbá ń gbolúwa bí.
3: Dádì ẹ̀yin ní sa.
2: Èmi.
3: Bẹ́ẹ̀ ni sa.
2: Ìlú àdúrà wo ni olùdó gbà.
3: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
2: Ẹ̀mí wo olúwa náà tó ń dẹ tó ń dára tó ń gbà.
0: Dádì ṣe
4: O ti bọ lọrun mi sọrọ ijinle iru okiki ti mo fe emi ma ti bele da mi sọrọ o wi pe okiki gradually ni mo fe yeah party people this is your main man Otunba 001 Femo Lancaster live on 32 FM radio station 94.9 keep listening to your radio station it's your darling station man

0: ẹjọ́ ẹ̀yin tẹ́ ń pè wọlé ìpè ń já ìpè ni o ìpè yẹn ti pọ̀ jù ẹ jẹ́ ká tún try 070 hello ẹ kalẹ́ sà ẹ bá mi gbóhùn sókè sà
1: ẹ pé ètò
0: ètò ní sa o ẹ rọra sà
1: lọ́wọ́ máa pẹ́ lọ́wọ́
0: àmì àmì sà
1: a ti ń tẹ̀lé yín tó tilé lọ́dún kan
0: ẹ ṣe gan ni sà
1: padà gbọ́ program yẹn padà rí àwọn ẹ̀kọ́ kan tó pọ̀
0: ẹ ṣe gan ni sà
1: gẹ́gẹ́ bí bàbá wa kan ṣe sọ̀rọ̀ kò sí ọkùnrin tí ewu láti gbé ìyàwó ẹ̀ jáde ṣùgbọ́n tí ẹ bá ti gbé wọn jáde níjọ́ kan ó fi nǹkan mìíràn bọ̀ gẹ́gẹ́ bí àníyàn ọkàn wa ọlọ́gẹ́rẹ́ yà ní ẹ̀kọ́ àdùnmí ṣùgbọ́n obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkàn lánàá tán tí èsì sóra nù kò sí nǹkan tó kéèyàn gbé omi jáde ó di pé ara ìfẹ́ téèyàn máa ń ní sóbìn òun náà ni ti ẹ̀sán yẹn so gbogbo obìnrin tí ó bá wà nílé ọkọ ó mójútó ọmọ gbogbo obìnrin náà ni ó mójútó ọmọ ọkùnrin ó sá lọ lọ sọ́dún tí ó sì látara pé kò lè wá bí ó sì gbọ́ bùkátà nù ilé rẹ̀ gbogbo obìnrin tí bá ń rí ọmọ lọ́nà tí ọ̀tọ̀ ẹkùn alẹ́ ni ọlọ́run jẹ́ àsùnkùn alẹ́ o so abiodun abiodun àti sọlọ́kọ mi láti sọkàn bàdà
0: ẹ ṣe gan ni sà
1: ẹ ṣe
0: mọ pípẹ́ sà yẹsà àmì sà yẹsà ó dàrọ
1: sà ilé tí náà ní dàrọ
0: àmì ò àmì àmì sà ẹ ṣe sà yẹsà. Ẹlọ ẹ ti wọlé.
2: Ẹlọ ma àǹtí Tolú.
0: Ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ ma.
0: Yes ma.
2: Ẹ ra ma ẹkú àtàrà ma.
0: Yes ma.
2: Ẹ kú ètò.
0: Yes ma.
2: Ìṣòro aṣọ àbẹ́ ọ̀sọ́ látọ̀ sámi.
0: Yes ma.
2: Yes ma, ẹ kú àtàrà.
0: Yes ma.
2: Gbogbo ilé ìkẹ́ ẹ̀kọ́ wa náà ẹ fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́. Ṣé máa ń rí appreciate program yín gan.
0: Ẹ ṣe gan ni ma.
2: Gba torí gbà mí mo ti máa ń sùn pé nígbà tí máa ń sùn ẹ̀ pọ̀ sí ìwé ìrìn ìsìn mo wò pé màá gbọ́ program yín ìrìn ìbọn àtàwọn tí ẹ fi ń sọ náà. Kọ́lọ̀ kó ṣàánú obìnrin àtọkùnrin ni. Kọ́lọ̀ ń já gbọ́. So that marriage yẹn a lè ṣe kí ni.
0: A lè last.
2: Ẹ ra ọmọ ẹ pé tó ma.
0: Yes ma, ẹ ṣe gan ni o. Mo dúpẹ́ ma o. Ẹ ṣe ma o. Hello.
3: Ẹ
0: ti wọlé dádì ẹ kalẹ́ sà.
3: Kò tiẹ̀ mo tó rí fóònù pọ̀ ni.
0: Dádì mi ò rí o.
3: Ó ríngì ríngì ríngì ríngì àmọ́.
0: In fact mi ò mọ̀.
3: Mi ò mọ̀. Lọ́gbà kan lọ wẹ̀ mọ́ ó yẹ kó ti bèrè àlàáfíà mi tẹ̀lẹ́sẹ̀.
0: Ẹ má bínú. Ẹ má bínú ọ̀nà pọ̀ lọ. Ọ̀nà pọ̀ ni mà ọ̀nà pọ̀ ni sà má bínú. Yẹsà.
3: Kò bàbá tán sọ̀rọ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
3: Orí pé bọ́ọ̀mù yẹn náà tó mú jáde yẹn. Ó sì jẹ́ pé ó rí pé síkún ló wọ̀ ọ̀wọ́ náà lára. Àbò oríṣiríṣi lóbìnrin.
0: Bẹ́ẹ̀ni.
3: Oríṣiríṣi lọ́kun.
0: Bẹ́ẹ̀ni.
3: Mi ò dé tarí. Ìkan tọkọ bá mu ṣe báyìí ọjà sọlọ́pọ̀ nìyẹn. Àti padà yóò wà lé. So kì í ṣe àkóso. Mọ tọ́lọ́ bá ti dá. Gẹ́gẹ́ bí àdúrà tó ń ṣe fún ẹ ó ní kúrú mọ́ ọ.
0: Àmì àmì àmì
3: agbára ọ̀nà. O ẹ̀kọ́ ló dé ń kọ́ everybody òun kálukú ó máa yẹ sí ẹ bẹ́ẹ̀ ni. So bó ṣe rí nìyẹn. In fact mi èmi máa ń wò pé òótọ́ ó yẹ kó ọkùnrin àti obìnrin jọ jáde. Ṣùgbọ́n níbi tí ó lọ tí ó pàdé oṣù díẹ̀. Wọ́n á kí ya ọkùnrin ìyá ọkọ̀ jókòó. Wọ́n dẹ̀ ti wà pípẹ́. So àárín ìṣẹ́jú kan wọ́n ti lay contact. Just like the other way round now. Obìnrin the other way round fọkùnrin. So ó ní ọ lágbára. Ṣùgbọ́n bí ẹni tó bá jẹ́ pó bá ti like yes this is my husband. Kò lè sí nǹkan kan tó lè ṣẹlẹ̀. Bó bá ti wá ṣe á parí ẹ̀ náà lábẹ́ lóyún. Ìrọ̀lá wọn kan bẹ tó jẹ́ pé ní a bá ti gbọ́ gò. Wọ́n gbọ́kọ̀mù.
0: Wọ́n gbọ́kọ̀mù mọ́.
3: So bó ṣe rí nìyẹn. Ọ̀rẹ́ mi pápá ẹlẹ́yẹ mi gbóhùn rẹ̀ ó bá ń pé ọmọ mi ó kó bá ń fún ládùúgbò.
0: ese gan ni sir
3: ba n fun la jo
0: ese sir be lati papa ileye awon na ma gbo wa ese gan ni sir
3: okay
0: yes sir ese wo dupe sir
3: mo ti
0: gbo ma kan mo ti gbo ma kan si yes sir ese sir

0: Hello.
1: Hello, Aunty Orinti.
0: Ah, Ekalesa.
1: Orúkọ Jésù Kristi ti Nazareti, ẹ̀kọ́ yín yóò balẹ̀.
0: Àmì Jésù Kristi.
1: Àánú ni mo bèrè fún yín fún ohun gbogbo lórúkọ Jésù Kẹlọ́rà Ànúgbà.
0: Àmì Jésù Kristi. Àmì.
1: Lórí ọmọ Kẹlọ́rà Ànúgbà.
0: Àmì Jésù.
1: Lórí ìdílé yín Kẹlọ́rà Ànúgbà.
0: Àmì Jésù.
1: Lórí iṣẹ́ Kẹlọ́rà Ànúgbà.
0: Àmì Jésù.
1: Lórí ohun gbogbo tẹ ń dáwọ́lé Kẹlọ́rà Ànúgbà.
0: Àmì Jésù.
1: This is the area of the ministry that God has deposited in your hands.
0: Thank you, sir.
1: Ani Kẹlọ́rà Ànúgbà.
0: Àmì sà.
1: Ma. Orí ọ̀fẹ́ ni mo rí gbà, this is my first time. I've been trying to call you.
0: Thank you, sir.
1: On this call. But fortunately, I'm on. I'm so glad.
0: Thank you so much, sir.
1: You know me, Doom, until me.
0: Thank you, sir.
1: Bíbélì ni ó the voice of man is the voice of God.
0: Yes. Ohun èèyàn ni ohun Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni. Gbogbo ohun tẹ́ ti ń sọ látàárọ̀ kò sí àsàdànù nínú ẹ̀.
0: Ṣé sà.
1: Kò dẹ̀ sí ẹni tí Ọlọ́run ò lè lò nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn tẹ́ ti ń sọ látàárọ̀. Ọ̀rọ̀ tí Ọlọ́run rán yín láti bá ọkùnrin yálà obìnrin sọ ni. Nípasẹ̀ ìgbéyàwó. Ó bá ẹran wí, ó bá ẹran wí.
0: Yes.
1: Kò sẹ́ni tí ọ̀rọ̀ yẹn ò bá wí.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo ilé tó dẹ̀ ti dàrú nípa ìgbéyàwó pẹ̀lú àwọn nǹkan tẹ ti sọ lórúkọ Jésù ilé náà gbà àtúnṣe.
0: Àmì Jésù Kristi.
1: Ma, ẹ máa bá ètò lọ.
0: Ẹ ṣe gan ni, sir.
1: Ẹ máa bá ètò lọ.
0: Ẹ ṣe gan ni, God bless you,
1: thank
0: sir.
1: Thank you very much, and yes, God bless
0: sir.
1: Your
0: Thank
1: person.
0: You, sir. Yes, sir. Ẹ ṣe, sir.